ó ti hàn dájú gbangba báyìí wípé ó ṣeé ṣe kí wàhálà ìforígbárí kú bẹ́ẹ̀lẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC àti àjọ elétò òdìbò orílẹ̀-èdè yìí ìyún INEC látàrí ìwé orúkọ àwọn tí wọ́n fẹ́ díje dupò lọ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè yìí eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi ṣọwọ́ sí àjọ ọ̀hún kí ni àwọn tó fà á kí làwọn tó lè fa wàhálà yìnyín láàrin wọn gbogbo ẹ̀gbùgbé ọ̀fẹ́ ju kẹ̀kẹ́ tààgò mẹ́fà bá ti rù láàárọ̀ yìí. Lórí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ẹni tí ó jẹ́ olórí ilé ìyún nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ti sọ̀rọ̀ ó ti ní wípé ètò gbogbo náà ni àwọn ti ń gbé kalẹ̀ báyìí láti rí dájú pé àwọn gómìnà wọn ò lo ọlọ́pàá ìpínlẹ̀ eléyìí tí ìjọba àpapọ̀ tí wọ́n fẹ́ buwọ́lù láìpẹ́ yìí wọn ò lò láti máa fi yan àwọn aráàlú lè mọ̀ ìyún náà yóò ṣe kíni yóò fẹ̀jú kẹ̀kẹ́ kí làwọn ètò eléyìí tó wà nílé ọ̀hún tààgò mẹ́fà bálù àgbọn gbogbo ẹ̀yẹ bẹ́ẹ̀bẹ́ sí yín létí ìyún ní àárọ̀ yìí. Ní ìpínlẹ̀ Niger àfi Kélédù àkọ́mọ ṣàánú wa ẹnìkan tí ó jẹ́ ọ̀gá àgbà àjọ elétò òdìbò ìyún ni tó jẹ́ kọmíṣánná àjọ elétò òdìbò ní ìpínlẹ̀ Niger ni ó tọ̀ wọ́n ní láti bí oṣù márùn-ún báyìí tó ti wà lákàtà àwọn ajínigbé wọ́n ní níṣe làwọn ajínigbé ni wọ́n ń béèrè fún mílíọ̀nù lọ́nà 300 náírà lẹ́yìn tí wọ́n ti san mílíọ̀nù lọ́nà 100 náírà Kélédù ọ̀ ṣàánú wa gbóhùn gbogbo ẹ̀ ṣe jẹ́ ẹ̀gbọ́ nígbà tí ìròyìn ọ̀hún tó bá fẹjú kẹ̀kẹ́ tán ìyún láago mẹ́fà láàárọ̀ yìí. Látàrí ètò òdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àjọ elétò òdìbò ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti rí àwọn èròjà ìdìbò bíi ìdá bíi 80 gbà tó sì jẹ́ wípé ètò gbogbo ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tí ó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC èèyàn Ọmọyẹlé Sowore ó ti fìdí ẹ̀ múlẹ̀ ó ní bóun bá lórí ọ̀fẹ́ àti wọlé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà níṣẹ́ lòun ó gbégi lé àjọ jàǹbù àti ètò ìsìnrú ìlú ìyún láàrin àwọn akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ bá wojú aago yín báyìí rí wípé aago 5 àárọ̀ ó ti kọjá ìṣẹ́jú 28 bá aago 5 àbọ̀ bá ti ń lù lọ́mọ nìkan bó báyìí láàlọ́ darapọ̀ mọ́ olùṣọ́àgùntàn Fẹ́mi Emmanuel lórí ètò tiwọn ìyún turning point bóyá ẹjẹ́ a máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìyún láàárọ̀ yìí tààgo mẹ́fà bá ti lù ẹ mọ́ gbàgbé ìjẹ́ ti gbọ́ lẹ́làǹfààní àti jẹ̀gbádùn ẹ̀ àdúrà mọ́ mi àwọn balógun lóko ọ̀mi a pàdé láàgo mẹ́fà lórí ètò ìjẹ́ ti gbọ́ ti ṣe àtúpalẹ̀ nínú ìwé ìròyìn ojoojúmọ́ lẹ̀ wá ẹ ṣeun o bí ẹ ti ṣe ń tẹ́tí gbọ́ wa.

èdè òyìn bọ́ sẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa iléeṣẹ́ àlára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé God látago mẹ́fà ìdájí sí àgọ́ méje àárọ̀ ni ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday.

0: won ti wogi le won to fi wa je pe awon microfinance to wa lorile ede yi won ti wa diku lati bi o ti wa ni 84 die o ti wa diku si 83 le ni die bayi won ni idi ti won fi ti won fi gba iwe ase lowo won ko da ko se latari bi pe won ni joki ni osu ojo kini osu ta wa yi ohun na ni won gba ise na kale pe won cancel won pe won se private finance bank mo eleyi to je oga gomina fun ajo bank ohun iyan olayemi kadoso to so jade latari ohun ti wo sele won ni akoko won ni awon bank onu nipa ti won ti gba won wole kokan ma sise won ni won obere ise lati ko ton ni kon bere ise elekeji won ni awon ise ti won tu wa be won mi o tu wa si won approval to fun won pe e ma fi sise o nigba ti won o sise won o tun je ki CBN won o bu won gbo pe ah alaka ki to lati mo sise yi o won o san kankan be ni won wa ni elaisi pe awon ko gba approval lasan won joko won o sise won gbo nkan to de se yi igbese ta won gbe o wa ni ibamu labala yofin to ni se pe roro bank iyen section 12 ati section 13 ti won pe ofin na ni banks and other financial institutions at todun 2020 won ni je yi la won se ni pe awon bank yi won alaka ki to lati se ise gege bi ile ifowopamo si ijire to je pe awon bank ohun won wo gile won e wa fe mo awon bank na mo ko so pe 64 ni won amo ma mu die ninu won ke le lo mu itoku ninu be royin leadership to jade laaro to ni lara won ni minji si Churchill microfinance bank River State lower Merchant bank won ye wa ni abia jama busu gold master finance bank zen bompai ajo opo lebe e se ti mu be de leadership authority ba ni ma ka lo gbogbo asiko la gba lori e to ka le mo ni o wi pe awon bank kan to je microfinance mo sise mo won ti gba iwe ase lowo won ki e ma lo kowo yi si bi e kan ma ko lo fun yi pe e wa so owo pamo ke na lo fun owo pamo si le fun owo ni pe o wa wonu igbo atu o owo wo ni gbogbo atu o e go wa go iwe ro inji leadership to ni ke ri gbogbo oruko awon bank ohun ki a le ma lo kowo si bi to je ka kowo si
1: to da ngbe inje ti gbo ninu iwe ro yi Vanguard to jade laaro yi lati lori idasile olopa ipinle to won ni ise si nlo lori e o ni ilegbe ma sofin agba ati ilegbe ma sofin gbogbo ni ipinle niun lori jape jado orilede wa Nigeria o sugbon ni bayi o latari oro kan eleyi ti won ni wipe awon eyan won gbe po yi enu kaaki wipe idasile olopa ipinle o sese ka won gomina lawon ipinle gbogbo orilede yi ki won o ma lo li ta fi ta ko awon araalu abi ki won ma lo tako awon ti o je alatako won won si fi wa fi die mule bayo ipe eni ti o je olori ile iyun legbe ma sofin agba lorilede wa Nigeria ope yemi bamidele won ni lana ode yi o ti fi die mule gbangba to si ti so wi pe to ilegbe ma sofin ohun ipe awon ti bere si ni gbe igbese eyun lati dekun ki awon gomina ki won o ma se kini ki won ma lo idasile olopa ipinle abi olopa ipinle lati mo fi gbe na woju awon araalu abi mo fi se nkan kan lotun ati losi won ni eni ti o je gomina ipinle Ekiti iyun Abiodun Oyebanji won ni ohun na se kini o fi die mule wi pe to labe re ni o fi die mule wi pe ni se de awon olori ofe lati ri daju wi pe to awon dibo iyun fun en ti o je are orilede wa Nigeria iyun are Bola Ahmed Tinubu lati se kini lati lanfani lati jawe olubori iyun ninu eto dibo eleyi to nbo lona iyun lodun 2027 ni o won fi die mule si waju si awon mejeji ohun ohun na ni oro mejeji ohun jade iyun nigba ti won se ipade pelu are Tinubu ni ile ijoba nilu Abuja lana ode yo pelu won se nfi die mule wipe nti awon ti won bu enu ati elu idasile olopa ipinle nti won tenu mo ohun na ni wipe bi won ba fi le dale o sese o ki awon awon gomina yi ki won mo tasi agere ki won mo se bo se wu won won ni eleyi gan lo je ka won gbe ajagbe kale ofin ninu atunse iwe ofin orilede wa Nigeria ta won se won ni eleyi gan ni o se kini ni o da won loko die won ni won ge won lowo won ni won gbege won lowo die iyun lati mo le se amulo idasile olopa ipinle lati mo fi ma fi han awon eyan le mo iyun lona kan abi mi won ni ise nlo lori e lowo lowo tori pe kini ba won ba wo sakotun ka won o tun wo ni sakosi ka won mo ba lanfani ati sa isa sáwọn ọmọ Nàìjíríà lọ́wọ́. Wọ́n ní ẹ̀fọ́ kan balẹ̀ kò sí wàhálà. Ìròyìn pọ̀ ń bẹ̀bẹ̀ bá fẹ́ kà á síwájú. Ìwé ìròyìn Vanguard náà ló kọ balance ẹ̀ láàárọ̀ yìí. Ǹjẹ́ ẹ
0: ti gbọ́? Inú
1: ìwé ìròyìn
0: The Leadership tí mo tún náwó gan láàárọ̀ tòní níbẹ̀ ni ẹni tó jẹ́ alákòóso fún ọ̀tọ̀ owó níná àti ìṣúná lórílẹ̀-èdè yìí. Ìyẹn Minister for Finance and Coordinating Minister of Economy yẹn Ọ̀gbẹ́ni Taiwo Oyedele ti sọ láàárọ̀ tòní pé orílẹ̀-èdè Nàìjíríà máa ti ń ṣoríire látàrí wípé oríṣiríṣi ètò ìpèníjà eléyìí tó ń bá ètò ọrọ̀ ajé ó ní àwọn àtúntò àtàwọn àtúnṣe àlàálẹ̀ tí ìjọba tó wà ní ìṣàkóso báyìí tó ń gbé kalẹ̀ ó ti ń jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà máa ṣoríire o ó ní ẹ̀yin èèyàn kan rò pé ẹ mọ̀ ni o ó ní pé kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ àwọn ìṣàkóso yìí wọ́n rẹ̀ rí i pé lágbàńlá yìí láàárín àwọn Committee of Countries tí wọ́n ṣe kínní The Economy Nàìjíríà wọ́n ní kò tiẹ̀ fẹnu sọ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ báyìí òun la wà ó ní ṣùgbọ́n nígbà tí ìṣàkóso yìí ti gùn lé àwọn àlá lẹ̀ lóríṣiríṣi eléyìí tí wọ́n ń gbé láti lè jẹ́ pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè náà kóhun náà wà ní ìbámu pẹ̀lú àwọn akẹgbẹ́ lórílẹ̀-èdè kan tó kù wọ́n ní báyìí ọlọ́run ti ń ṣe jẹ́ pé successful stories làwọn ti ní tó jẹ́ lára ni pé àǹfààní ẹ̀ pàápàá wọ́n ní pé wà lára àwọn aráàlú kúnṣu kan àwọn tó ń ṣe okòwò ẹni tó ọgbẹ́ni Oyedele sọ̀rọ̀ yìí níbi ètò kan eléyìí tí wọ́n ṣe nílùú Àbújá eléyìí tí wọ́n ti kọ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣe nípa ètò okòwò tí wọ́n kó wọn pọ̀ tí wọ́n jọ ń sọ ọ̀rọ̀ tí wọ́n fi ń sọ fún wọn wípé ààrẹ Bola Ahmed Tinubu ìṣàkóso wọn ti gbìyànjú wọ́n ti gbé ìgbésẹ̀ láti ri pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tó fẹ́ sọnù pátápátá àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ó ti jẹ́ kó jẹ́ pé kò dàrú kò sùn kò sì kú ó ti wá jí báyìí látàrí pé gbogbo ìgbésẹ̀ tó ń gbé bíi pé wọ́n ní pé àwọn tó fẹ́ wá ṣe òwò láti orílẹ̀-èdè míì sórílẹ̀-èdè wa wọ́n ti ń gbìyànjú láti máa sọ pé àwọn náà ń bọ̀ láti wá kówó lé orílẹ̀-èdè wa láti máa ṣe òwò níbẹ̀ bákan náà ni wọ́n ní pé nípa ti ọ̀rọ̀ ti owó orí tí wọ́n àtútù báyìí náà ó sọ̀rọ̀ àwọn kan tó jẹ́ pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí pàápàá ní gbọ̀ngàn láàárín àwọn Committee of Countries tó kù tó jẹ́ pé wọ́n wò wá pé kí ni Nàìjíríà ni látàrí pé ètò ọrọ̀ ajé wa kò ṣẹnu dáadáa tó ní ṣùgbọ́n nísìnyí wọ́n ti àwọn kan tí wọ́n ti ń sábà orílẹ̀-èdè Nàìjíríà pé àwọn ètò tí wọ́n gbé ó ti jẹ́ kí ètò ọrọ̀ ajé tó wà lórílẹ̀-èdè náà ó tuntun yí padà sí dáadáa tí ó yẹ pé kò jẹ́ kó fọ́ká bíi iná wẹ́dà mọ́ wọ́n lọ sọ fáwọn èèyàn wípé sheriff reform tí wọ́n ń ṣe nǹkan tó yẹ pé ó máa tún bí sí ó pọ̀ ní rẹpẹtẹ ó wọ́n ní èso ńláńláńlá tó máa bí sí ó pọ̀ torí pé tí nǹkan tó bá jẹ́ pọ̀ wọn ará òkè òkun tí wọ́n bá ti lè rí wípé orílẹ̀-èdè yìí ètò ọrọ̀ ajé máa ṣe dáadáa wọ́n náà máa wù wọ́n láti kọ́kọ́ wá ní tààràtààrà wọ́n sì rí láti wá ṣe wọ́n kọ́ ilé-iṣẹ́ síbí wọ́n tún máa kó wáṣọ bá wa ṣòwò níbí tó jẹ́ pé iṣẹ́ níní ni ètò ọrọ̀ ajé ni a tún máa gbẹnu sókè sí ó ní pé ètò ká máa jọ gbìyànjú láti máa tún fún àwọn ìjọba tó wà níṣàkóso ní àmọ̀ràn tó dára sí láti jẹ́ pé ètò ọrọ̀ ajé tó tórí ètò ọrọ̀ ajé bá ti wà ní dáadáa bó ti yẹ kó wà wọ́n ní ohun tó da gbogbo nǹkan tó tí ò tó òun ló máa ṣiṣẹ́ kù lórílẹ̀-èdè ó ní báyìí àwọn dúpẹ́ pé ètò ọrọ̀ ajé náà láàárín àwọn Committee of Friends àti Committee of Countries wọ́n ní pé wọ́n sábà wọ́n báyìí pé Nàìjíríà ibi tó ṣe lọ ṣòwò ni
1: wọ́n tú àlè wá
0: ó
1: dá ẹja gbọ́ lọ sí ẹ̀ka ìkéde àti polówó ọjà ká jẹ iṣẹ́ díẹ̀ tá a bá ti padà dé ká mọ̀ wá tẹ̀ síwájú jẹ́ ti gbọ́ nìkànnì Radio 103.5 FM ń tẹ̀ síwájú ẹ ṣeun bí ẹ ti ṣe ń tẹ ti gbọ́ wa ẹ mọ́ gbé pò ń bẹ̀ à ń bọ̀.
2: This weekend, tune in to Go Get It Live, the radio show that celebrates great minds, big dreams, and unstoppable achievers. Join us live on air as we host trailblazers, innovators, and go-getters who have excelled in their chosen careers, sharing their journeys, challenges, and secrets to success. It's not just talk. It's a movement of inspiration. Call in, ask your questions, share your story, and get fired up to reach your own goals. Day Friday's time, 1:30 p.m. Radio 1, 103.5 FM, your station for inspiration, because when great minds meet, magic happens. Go get a life, dear. Dream, do. Want to be part? Call Chinwe on 0803-6868-295 or John on 0802-7355-649. Ikeja Electric and you. Do you mean
3: need more enlightenment about the power sector, or you just want solutions to electricity issues, then make it a date on the program Ikeja Electric and You every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1 103.5 FM. Professionals from Ikeja Electric PLC will be joining us live to enlighten you on all you need to know. Ikeja Electric and You every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1 103.5 FM. Don't miss it.
4: How can an agency be forged?
5: Ètò ẹṣin ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé Tajudeen Ajani Ojolegba lórí ètò ẹṣin ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago mọ́kànlá àbọ̀ títí dàgbò méjìlá ọ̀sán nílé-iṣẹ́ Radio 1 103.5 FM. Ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa pa láàrú fẹ́bùn ni o. Ẹgbẹ́ polówó ọjà wa, ẹ kẹ́bùn wa, ẹ dẹ̀ máa ta wàràwàrà bọ́mọ ẹta tí ń tà. Ẹ pé Ojolegba sórí 080-230-94983. Emi ko ni fowo si juwele baba mi iwo nko.
6: My people, that Una Ogbonge entertainment program on top radio, celeb for hot seat, don't get padimano. Sick of say, that's my entertainment connection half hour, don't land inside celeb for hot seat. From 3.05 p.m., go reach 3.30 p.m. Bonquem, Kimpasi for real, plus including Ebony Babe. Go begin the telluna about our black people where they make way for inside music and other entertainment for Obodoyibo Yonda. Now hit right ink, VIP code where they Obodoyibo bring and come. On top the program like this now, eh? You're gonna win small, small things if you do waiting we ask. Don't forget, oh, now every Sunday when 5 minutes waka come on from 3 o'clock. Celeb for hot seat. Come know about your celeb then.
7: It's bigger, it's louder, it's back again. FRCN Lagos Radio 1 103.5 FM Children's Sports Fiesta 2026 is here. Junior secondary schools across Lagos State, get ready to run, compete, and shine at the iconic CMS Grammar School Sports Ground, Bariga. It's football, athletics, swimming, and exciting fun games. Five-a-side football for boys and girls. 100-meter sprints, relay races, and so much more. Trophies, cash prizes, and glory awaits champions. Register now and be part of the action. Entries close from 30th June 2026. For inquiries, call Femi Taiwo 0802-329-2640. Lekwa Wunuga 0703-899-8468. Kelechi Bernard 0803-350-6036. The FRCN Lagos Radio 1 103.5 FM Children's Sports Fiesta 2026, where young champions are made.
8: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, ilé-iṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́. Ilé-iṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàbá ètò wa rọ̀ láago 12 láti ọjọ́ Monday, ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.

0: ọjọ́ ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà bẹ́ẹ̀ bá wojú aago yín báyìí ẹ rí pé aago mẹ́fà ó ti kọjá ìṣẹ́jú mẹ́rìnlé ní ọgbọ̀n aago méje lọ wẹ́rẹ́wẹ́rẹ́ abala eléyìí náà ẹ ti mọ̀ pé bá a bá ti lọ tá a bá padà dé á yàn nàná tá a gbéyẹ̀wò ìyún lábala àgbéyẹ̀wò wa kí lá gbéyẹ̀wò láàárọ̀ yìí ó ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé gbígbé pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èkó bó ti ṣe jẹ́ wípé ojoojúmọ́ báyìí gbogbo ìgbà náà làwọn tó jẹ́ onílé ní àwọn láńlọ́ọ̀dù ni wọ́n ń fowó lé owó ilé ní gbogbo àwọn tó sì jẹ́ ayálégbé ni wọ́n ń fojoojúmọ́ pariwo wípé tọ̀ wàhálà ìmọ̀ ti wá pọ̀ jù wàhálà yìí ti wá pọ̀ jù kí ni tá a fẹ́ ṣe ìjọba ẹ̀ wá bá wa dá sí i náà ni igbe eléyìí tí àwọn ọmọ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó tí wọ́n pa nígbàtí àwọn kan tí wọ́n bá àwọn tí ó jẹ́ akọ̀ròyìn ilé iṣẹ́ wa Radio One sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé níṣe ni ọdọọdún báyìí báwọn bá san iye kan lọ́dún yìí nígbàtí ó bá fi dọdún tí ń bọ̀ níṣe ni wọ́n lè ti sọ di ìlọ́po méjì àbí kí wọ́n sọ di bí ìlọ́po mẹ́ta ẹ̀yìn bí 100% 200% bí kí wọ́n mọ̀ sí 100,000 tẹ́lẹ̀ kí wọ́n ní owó yín ti di 200,000 báyìí àbí ó ti di 300 kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé yìí sì rèé kò sí ìgbàyé gbádùn kan kò sáyípadà kankan
1: kò sẹyìn
0: síbẹ̀
1: ẹ sì kú ó ṣe wà lọ́dún tó kọjá náà ló wà lọ́dún yìí ó
0: wọ́n sì ti gbowó lówó lé wọ́n ní gbogbo eléyìí náà ló jẹ́ wípé kò jẹ́ kí ìgbàyé gbádùn kó fẹsẹ̀ múlẹ̀ nípínlẹ̀ Èkó mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń yálé gbé òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo ọ̀pọ̀ ìdílé wọn ò lórí ọ̀fẹ́ láti tiẹ̀ fi fowó ṣe nǹkan míì ju kí wọn ó ṣàmọ̀ fowó sanwó lé lọ ẹlòmíì yàrá kan wọ́n mọ̀ san bíi 800,000 kí ló ṣẹlẹ̀ kí là ń bá ká wọ́n wá fìdí ẹ̀ múlẹ̀ igbe tí àwọn olùgbé ìpínlẹ̀ Èkó tí wọ́n parí bákan náà ni wọ́n wá sọ yànnà náà wípé ìpínlẹ̀ Èkó báyìí ó ti dibi tó jẹ́ wípé àwọn tó rọ́wọ́ rí àwọn alágbára ní ń gbé bẹ̀ àwọn olówó ní ń gbé bẹ̀ báyìí bẹ́ẹ̀ bá rẹni tí ń gbé yàrá kan gan ẹ̀kan sára sí Lékòó ni wọ́n ní gbogbo eléyìí náà ló jẹ́ wípé kò jẹ́ kí ìgbàyé gbádùn àwọn aráàlú kó túbọ̀ ṣe kíni kó fìdí múlẹ̀ dánírò àkókò tá a wà yìí tó jẹ́ wípé ọrọ̀ ajé ó ti fẹ́ han ọ̀pọ̀lọpọ̀ léèmọ̀ wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí wípé igbe táwọn láńlọ́ọ̀dù ti ń pa òun náà ni pé èròjà ìkọ́lé ó ti wọ́n building materials ojoojúmọ́ ni fi ń wọ́n bákan náà làwọn kan sọ wípé tọ̀ àwọn ayálégbé àwọn wọn ò lo ilé dáadáa torí ẹ ló jẹ́ káwọn ọmọ fowó kún owó ilé bẹ́ẹ̀ làwọn tí ó sì jẹ́ ayálégbé náà ń sọ wípé tọ̀ bẹ́ẹ̀ bá sọ wípé èròjà ìkọ́lé you building materials ó wọ́n sójoojúmọ́ ńlẹ̀ ń tún lé kọ́ ni so ojúmọ́ lẹ̀ ń wọlé tẹ̀ ń pè wọ́ palẹ̀
1: kí wíńdò kankan bá ṣẹlẹ̀ lálásán ẹni tó ń gbélé òun ló máa
0: ní ó tún ṣe
1: bí sílíìn bá ya òun ni ó tún ṣe bí táàsì fọ́
0: òun ló gbogbo oyún
1: kí wá ni àtúnṣe
0: tẹ́lẹ̀
1: ìfowó kan owó lé
0: gbogbo eléyìí náà ni àjọ pẹ̀kẹ́lù láàárọ̀ yìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìpín tí wọ́n ń jẹ́ ayálégbé nípínlẹ̀ Èkó òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ra wẹ́ẹ̀bẹ̀ síjọba wípé ẹ dákun ẹ gba àwọn pé kíjọba ó ṣàgbékalẹ̀ ètò kan eléyìí tó jẹ́ pé yóò mú kí ilé gbígbé ọ̀rọ̀ ilé gbígbé kó rọrùn kó wálẹ̀ ní ìpínlẹ̀ Èkó pé torí gbogbo eléyìí ti fẹ́ han àwọn léèmọ bákan náà ni wọ́n sọ pé kíjọba kí wọ́n ṣàgbékalẹ̀ àwọn ètò lóríṣiríṣi àwọn òfin lọ́lọ́kan òjọ̀kan ìyún lẹ́ka ilé gbígbé ìyún ní ìpínlẹ̀ Èkó eléyìí tó jẹ́ pé yóò dáàbò bo àwọn tí ó jẹ́ ayálégbé tí ó jẹ́ kí ilé kó jẹ́ wípé ilé tí wọ́n gbogbo ilé ní ìpínlẹ̀ Èkó kó jẹ́ èyí tó jẹ́ wípé yóò rọrùn láti gbé tí ó rọrùn láti gbà eléyìí ni àjọ pẹ̀kẹ́lù láàárọ̀ yìí kí lojú wòye tí yín kí lẹ́yìn wò pé ìjọba lè ṣe láti rí dájú wípé àwọn tó jẹ́ ayálégbé àbí wọn ò fojú winá ìṣòro tí wọ́n fojú winá èyí mọ́ bákan náà òun ni pé báwo ni ìjọba ṣe lè ṣe tó jẹ́ pé à ń gbówó lé owó lé ní gbogbo ìgbà yóò di ohun àfihẹ́yìn tẹ̀gún fi sọ tó jẹ́ wípé àti ẹ̀ níta ń pariwo náà ni nǹkan tiwọn o ìrẹsì tiwọn o ẹ̀wà tiwọn o òróró tiwọn o bákan náà sìmẹ́ǹtì tiwọn o gbogbo ẹ̀ tiwọn o ṣùgbọ́n de to je pe idinu ta fi nse kini ta fi gbowo lowo ile aro ta won to je wi pe won ya le gbe gan bo se won lodo wa ta wa gbowo lowo ile be na lo won lodo ti won na to je wi pe won si gbodo jeun won si gbodo susanwo ile e gbogbo eleyin lajo se kini lajo gbeyewu yin la bala gbeyewu la aro number te la nfani ati mo pe si ta koko ba to
2: Ninu wero yi Daily Post ele to jade laaro yi won ni awon agbeban awon agbesumomi nise ni won mo tun ti se kini won tun ti sise laabi won won ni leyin ise laabi won eleyi ti won ni won se ohun nise ni won ti nbere fun owo eleyi to je wipe owo tulu tulu ni won fi die mule bebe ba gbagbe nise ni won ji arakunrin kan won ji won ni eni ti o je oga agba ajo eleto odibo eyun ni ipinle Niger iyun Ahmed Mohammed won ni o tin lo bi osu mesan bayi to je wi pe won ti se kini won ti jigbe si akata won won ni ni oju ona mokwa si ibi onijoba ibile bogun o na ni won se kini ni won ti jigbe o ni ojo kokan din ni ogbon osu kesan odun 2025 ni nigba to ririn ajo lo si ilu mina ibe na ni won ti jigbe sugbon leyin igba na won ni ise la won ajinigbe yi o ni won se kini ni won pe awon ebi re to si je pe iye ti won ti fi sowo lo bi million lona ogoji naira iyun 40 million naira sin bayi o won ni se la won ajinigbe ohun o ni won tun ti se kini ni won ti bota ti won si ti so wi pe to be ba ni million lona odunrun iyun 300 million naira won lawon o ni fi Ahmed Mohammed won lawon o ni fi le bi o ti wu ko mo ninu nigbati isele ohun ti o sele won ni wi pe lati igba na ohun na ni awon oniroyin o ni won ti bere si ni tele isele ohun o ni okokan ejeji ohun na ni won si mu awon iroyin ohun ni won mu jade jade won fi die mule wi pe ojojumo bayi o na ni won se kini ni won pe wi pe to e tete mowo wa o e mowo wa o sugbon leyin igba na o lo je pe ngba to di ale iyun ni ojo isegun ose ta wa iyun tuesday ni jeta o de yi ni o ni won so wi pe to se ri million lona ogoji te fi sowo ko to nkan kan o afi ke se kini ke wa million lona odunrun iyun 300 million naira ke tete ko wa bi be ko awon oni fe ni yin le o si se se ka won gbemi e ni ifona fonju keledua ko sanu wa lorile ide nigeria iroyin po nbe beyin ba be ka si waju si iwe iroyin daily post lo ko balance e laaro yi
1: nje e ti gbo kin tete mo eleyi na ajo kan ti kin se ti ijoba lo ti boju anu wo awon omo to je pe won o lobi mo e tun wa ni ipinle ebronu won ni awon gbe to je coordinator ajo ohun iyen Martina Care Foundation doctor Oji Uchena lo so laaro to ni pe awon lo si ipinle ebronu tori pe latari ise kise ta awon Boko Haram nse lohun opolopo omo lo ti di omo ti o lobi imi wa ati ya ti baba e ni won ti pa ti ko ni mo imi wa te se niya tabi ko ni baba imi se ni won te re ni rara won mo be ma me ti ku tabi baba e ti ku sugbo won wa olohun lo si ipinle awon ipinle ebronu tori pe awon na ni lati kun ijoba lo lori ise ti won se awon si kede lohun ile eko to be pe ejo awon ni lo awon mo ti je pe orphan ni won won lobi obi aya ti ku ni abi baba ti ku abi baba wa iyan ko baba yi ya wa abi won te awon mo te ku kon abandon won won leni toju won awon ni re tori pe awon na fe se ise anu lori ise lati awon ni lati se lori awon ni won wa ko awon omo na jo ni won ni pe eko to won fe fun eko ofe na won ma fun won won lo sile eko lati ba eleme alako bere tebi ti agbara won ba so le bo bo se wa ise le ko alako bere lo ti ma bere ba ko won ku wa fi eto eto imoro technology digital to fi ko ni pa ode odun won ma fi ko won le eko na ko awon omo na ba le ni eko na to ye koro to yanran ti won ni ka akiri awon ile eko to wa di maiduguri ni ipinle ebronu lawon ti sa awon omo na to de pe die lo di ninu irinwo awon omo to e ga keko ti won satekun won fe fun ni eko ofe ile ti o se won ni anfani yo se orilede na lanfani yo se se ipinle won na lanfani won ni awon owo ko bi ile kristiani ni o abi muslimi ni o abi aforisho yo ti o won ni to won musa logun ni bi pe awon omo seyin ti won lobi mo tabi ti won ni eko ipinleja obi kan abi mi awon ni lati fun won ni eko ile ti o je eko ofe kon na le ba di nkan daada ninu awujo se ke kun re to won ngo ise ninu ero yin di leadership won fi so laaro tun ni
2: doda inje ti gbo ninu iwe royin daily post laaro yi eni ti o je oludije dupo are labi ase egbe oselu African Action Congress AAC iyan omo ye lesowo re o ti soro to si ti fako mo okun yo onise erohun gege bi enikan bo n ba lori ofe lati wole gege bi are orileede Nigeria oni igbesi akoko to won o gbe lagbon eto eko orileede yo ni wi pe ohun o gbegile idanwo ase wole si ile eko giga eleyi ti won pe ni jambu oni ohun o se kini ohun o gbegile bakan na ni ajo jambu funra re lohun o gbegile ajo ohun ni kan na ni o bakan na lo tun fi die mule bi pe nta n pe ni isin rulu iyan NYSC oni se lohun o gbegile ati ajo ati eto ohun o oni se ri agbogbo awon nta n se lorileede Nigeria lo je wi pe ko ni itumo bo ti wu ko mo o yan na loko kan ejeji iyan loju opo x re nigba to fi atejade kan to fi sita oni se ri ka mo tanra wa je oni dipo ti awon to n keko jade ni oni le eko giga lorileede wa Nigeria ti fin lo sin rulu o ni agbekale ise ironi lagbara eleyi to pe ni voluntary national job call o na ni ohun o se kini o lo mo gbekale o ni fun odun meji o ni laarin odun meji yi o ni won ti lanfani lati ko awon ise owo lori sirisi ti won ti le daju fun ra won lori ese won o fi die mule wi pe to bakan na ni ti ajo jambu se ri opolopo awon ajo eleyi to je wi pe won je ti eto eko na lo ye ki won mo sagbati eru bi awon ko bi won ti se ma wo ile eko giga oni ko ni di pa ko ni lo pa tun se ni sagbe kale ajo kan mo bo ti wo mo o soro ile fun o sugbon iwe royin daily post na lo ko ekun rere royin laaro yi deyin ba fe ka si waju si e lo gba balance e nbe
1: nja e ti gbo ki sale mele yi na ninu iwe royin the vanguard ta e ba gbagbe obile ko zini se ran ti madu eke so je minister fun eto ero epo nigba kan ni isakoso ijoba to ti re koja ohun na ni won ti so laaro to ni pe ile ejo giga to wa ni ilu Abuja ni won so lade lode o lana ode oni wi pe awon fun me minister na nigba kan ri awon fun laye o evidence pe won ti ta lejo pe mo lo le o je bi pe so fi kun ile to fun ni le ni ilu London ni ilu UK won ni ogun wa ko wa president ye ni kaatu ka won le gbo ejo re nitori pe atalatari igbese won ti gbe ese ni gbogbo awon nkan ni eleyi ti o wa nbi won le leja funu okay o fe mu wa ka ri wi pe lo to lo to ni won tele en to je adajo agba iyan ekwo to ngbo ejo ohun lo so eleyi so si so wi pe ta ba gbagbe eh won gbe ejo na wa iyan EFCC lo gbe ejo ohun wa so si so wi pe eni yi orisirisi esun lo fi kan pelu awon eri eleyi te ku won te tutu sise wa ni lowo lori re won ni pe ni bayi ohun won ti so iko kan fun won laye ko ngu wa eleyi jale ninu iwe iroyin Nationalist Agency of Nigeria ibi ti won ti so bi pe won ti fun laye nitori o so wi pe won ti dohun sile ipo won o je bi ta ba gbagbe ojo 17 osu ke osu kefa to koja yi na ni ejo na wa ni ilu London awon loke if that is the case ba se lebo mu wa ka ri pe oke lota lota ni won fe ka na wa wo boya bo ti ye ko lo lo se lo ti o fi ri iru idajo be to fi gba bi o se se pe ka su agbese ko lori awon kan ni ele ti ijoba ti gbese le e fun re e fun iroyin di banga to jade laaro toni e ba nbe
2: o de je afele ikun ka se papa pa ka jomo to latari esun eleyi ti won ni won fi kan eni ti o je lori awon osise lori lede wa Nigeria fun are ni o iyun fe mi gbaja bi amila won ni lori esun billion esun million iyun lona irinwo iyun 400 million naira ti won fi kan Femi Gbajabi Amila ile ise are ti bo ta gbangba gbangba so won si so wi pe ogun esun te fi nkan o won ni ko se kini ko se so ko ni nkan kan se pelu owo ohun bo ti wu ko mo won ni ki ile ise olopa ki won se ise iwade ile itomuna doko lori esun na ki won le fi die mule daju wi pe Femi Gbajabi Amila ko mo nkon nipa esun ile ti won fi nkan won bakan na ni o so wi pe to se ri linga eleyi to je wi pe inna ka buku siun won ni ohun gangan ohun na ni ke se kini ni ke fowo se kun ofin ni ke fowo re mu ewo e ja fi ile ba n tori pe kini akoko wa tin lo 0704 700 3341 le lanfani lati fi pe wole te si da si laaro ise igbagbe nta n gbe yewo iun labala igbeyewo n to ni se pelu awon ayalegbe ati awon ti o je landlord ni ipinle Eko ni pelu o ti se je pe ni se la awon to je ayalegbe ni won ti rawo ebe si ijoba ipinle Eko lati gbe igbese lori ba won ti o je landlord bi won ti se nse kini bi won ti se n yi owo le oke lojojumo ti a tin fi kun an so di lopo meta ilopo merin to si je wipe aye pada kan ode bale n ta won to si nile ti an so ni wipe to eroja ikole building materials won lo ti won be si ni won o fi bi se pe an tun lewo won tun ko 0704 700 3341 e ka ro o ojumo re sa yes sir awa pelu yin o e sha wo yes, sir. Yes, sir. I can't roll, sir. E seun o.
1: A ko e ko ojumo sa. A dupe fọlọrun sa e seun sa.
3: Ah, thing. We are gradually moving as usual until the issue of a real victim still in captivity perishes. What was the reason for 19 members of Oyo's striking in the first instance? When they never had the intention of sustaining it, you just disrupt academic activities, and what have you forgotten? An exercise in fertility has allowed elder statement perceives certain things,
1: going
3: by his wealth of experience in administration and his warning as regards the presence of several ingredients should never be treated with levity. Damian,
2: so ẹṣeun adupe
1: araye yi pada
2: elo e kaaro e kaaro sa. Yes.
4: Yes.

ilé-iṣẹ́ Andy Negro Production Outfit, pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Tolúwa Làṣà Television and Radio Media Outfit, àti ilé-iṣẹ́ Starline International Showbiz Magazine, tẹ́ pẹ́pẹ́ ètò kan tí wọ́n pè ní Tọba Làṣẹ, níbi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erija, ìlú Ọ̀tà, àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, bíi ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erija, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíè, baálẹ̀ tẹ̀mídìrẹ alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ Aláṣẹ Oshodi, àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà láti máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Làṣẹ lẹ́tọ̀ ètò ní Tọ́ba Làṣẹ, ẹ máa mísí ẹ̀.

0: ètò ẹṣin ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá ò, ẹ máa pàdé Tajudeen Ajani Ojúlégba lórí ètò ẹṣin ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago mọ́kànlá àbọ̀ ti dàgbo méjìlá ọ̀sán nílé-iṣẹ́ Radio 103.5 FM. Ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa pa láàrú fẹ́bùn ni o. Ẹgbẹ́ polówó ọjà wa, ẹ kẹ́bùn wa, ẹ dẹ̀ máa ta wàràwàrà bọ́mọ ẹta tí ń tà. Ẹ pé Ojúlégba sórí 08023094983 08023094983. Emi ko ni fowo si juwele baba mi iwo nko.
1: Gbogbo ẹ̀yin alayẹyẹ, ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì, gbogbo aródejò aródejò, ó tún ti yá o. Ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday. Ẹ kú ìpalẹ̀ níkànnì Radio 101.5 FM, ẹ̀ka Radio Nigeria nípínlẹ̀ Èkó. Ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà, ìkẹ́kọ̀ọ́ gboyè, ìgbòmìnira lẹ́nu iṣẹ́. Ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí Eniola Abosede ọmọ Sally Iwomo gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́. Báwo lẹ ṣe fẹ́ sí? Abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ? Níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn ohun tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo. Abala ẹ̀ṣẹ̀ béèrè. Níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo. Ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sally gan leto tó lè tajà yín níbi tẹ́ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ. Ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò. Ẹ tún lè mọ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà. Ẹ mọ̀ pé Eniola Abosede Saliu, Eniola Bentley sórí 09115173370 09115173370. Ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM dàgo méjìlá níkànnì Radio 103.5 FM. Ọ̀sẹ̀ yìí máa láòdù gan-an ẹgbàgbẹ́.

èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolú ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú mẹ́ẹ̀dógún tàbí ọgbọ̀n ìṣẹ́jú láti aago mẹ́jọ alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago méjìlá láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o

ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀gbọ onífàájì gbogbo arọ́dejò arọ́dejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ̀ ọjọ́ Friday ẹ̀kú ìfalẹ̀ níkànnì rédíò 101.03.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ̀ 10:30 PM nígbà tí Eniola Abosede ọmọ Sally Iwomo gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ẹ̀ṣẹ̀ béèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sally gan leto tó lè taja yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe Eniola Abosede Sally Eniola Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹkú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ̀ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ̀ 10:30 PM dago méjìlá níkànnì rédíò 101.03.5 FM ọ̀sẹ̀ yìí máa láòjù gan ẹgbàgbẹ́.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́run ọba ànídá kan ó jù kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là á sá tọ̀. Tọ́dọ̀ bá wá kún, òmùwẹ̀ là á pè o. Tó bá wá jẹ́ ti pé tó tà bá bà débi ká a ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ rinkisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́run ọba àmì dáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́run ọba àmì rán. Àwọn lọ́lọ́run ọba àmì rán torí wípé ọlọ́run ọba àmì fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ náà mi ò dé. Ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Bàbá Òṣùlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́pẹ́ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wo clear.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹlẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí. Bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-90-16 091-57-58-90-16 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 Kó tó di pé òun ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́run ọba àmì gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bíi kójú ó dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá wọn bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, Ọlọ́run ọba mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọbì kan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn ó sùn yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tí ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ máa dàbí pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́run ọba mi fi rán. eh ti idodo eni to moju le ja re ni o anise mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi igbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba a solution gbogbo won lori gbala ari daju le yi je o bo si genu e je nde ka polowo oja na mo nbo o eku ka
3: awon agba bo won so pe igiguguru ma gumi loju atokiri latin lo amujuto irinu e da se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo ku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyikeyi apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ku ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma Bonodo Osula Herbal o tito inu ati iberu Olorun ni won fi sise ti won ko rudura
0: e ka abo pada fine te ri number Osula Herbal mo number won re o 070 3861 5168 070 3861 5168 tabi ke pe won sori 091 57 589016 091 57 589016 number tele pe baba sinu iwo tin ri bi oye tabi o tin rukuru ojunlewo on ta bye bye abi eru oruko to wu ki won le ma pe fun o abi eyin ti le ti fe gba kamu e ma mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise Osula Aba Eye Solution baba gangan be pelu mi ni le agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonaun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba onu loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona ewo mo nbo na eje ka fese rajo die eku kale o

0: Eka abo pada. Ewa gbo o. Awa oma. Gbogbo awa oma. Ti ta won baba awa n pariwo. Ta n pariwo fun wa awon omo rina daada. Awon omo rina daada. Se loju n pa ton wa mi poroporo. E ma je ko ro won osu yin. E mu won wa si le ise osula aba. Eyin na o ni fa isan lo ba. Omo re ni o gbeyin awa na o. Baba to jiya nitori wa. Mama to jiya nitori wa. Won o mo gbodo di tan wole abi. Looto e ti gbiyanju o. E ti sare sotun sare sosi. Sugbon beyin o ba ti debi ti Olorun oba mi o ti de gbiyanju re lade. Bi igba ti o gbiyanju ni. Ile-ise Osula Aba Eye Solution. Ibe ni ke lo o. O da mi loju pe te ba debe. Olorun oba mi o de gbiyanju yen lade. Won foju won ri na kedere ta mo na o fi alaafia lule aye. Ke eyan o fe jeun. Kori na rin to fe je. Abi ka lejo o wole. Ka tete meni to wole. Olorun mo se wa laja wole kabi ta mo wa so pe kabiru ka abo. Ti kabiru o wole ta wa mewure ewure jade. Ai loju lo nje ki agbalagba o si ran ran lai sun toju o ba fo ese oni sina ai se dede oju lo me eyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi ko to jasi gegele eniyan to lowo ba mi ba kadara pe anadanu won dopin lori oju won to nyo won lenu lo lowo ba mi oke ma ndari lo sile itoju oju Osula Aba Eye Solution opo olohun oba mi la won dibun o opo olohun ni won ba duro be sire awon o kin fara pamo je eyan niya lori ododo ni won gbele ise won le lori ta ba npe won ni sehu ninu alagbo nile yi gausu samani ta wa yi ninu awon ti won sise itoju won to be won to ju be lo se iroyin ile ise Osula Aba Eye Solution ko ti de se ti gbo ti yin ni abe mo gbo tantan ti won polongo won lori radio kaakakiri ipo airina kawete wa yi airina ka bible e le ka qurani ko tu le yin wo oju yin o wa njo gegele omo lo sese n fa elomi ni tete ko to le jade so ti pe lo ti le ti wa lenu e abo sese bere e dakun e farabale ke e gbo number yi eyin e pe number yi o awon lolohun oba miran gege bi olugbala fun gbogbo awon to ba larun oju oya e mo ba iroke ko number un kale bayi 091-57-58-90-16 tabi ke pe 070-38-61-51-68 070-38-61-51-68 number baba Osula no baba Osula lo so wi pe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko se ni ti o mo figo soju ko to le di pe yin o mo riwe ka tabi ko to te computer e ma figo soju kawe e ma figo soju ka bible ki je ki eniyan mura si ohun to nyo lenu ninu oju e wo ohun to nyo ni lenu ninu oju la ba moju to ka eje a ka figo sile e wo eje n tu baba sile eyin ke wa gbo pere pere oro lenu won oya e ku kale
1: ah, Nje mo tun ki gbogbo eti to lanfani ati gbo wa pe a ku dede akoko yi akanse eto ni latodo baba wa Olawale Osu Olale ti gbogbo aye mo si Osula Haba baba ki won le mo pe eyin gangan le wa legbe mi e daruko yin fun amo Nigeria
2: e ku dede asiko yi o ni bi gbogbo te ba tin gbo wa oruko temi ni Olawale Osu Olale alase ilese Osula Haba
1: baba e je nbere bayi ki gan la won apere te eyan le ri ti o fi mo pe o ye ko won moju to oju ti fi riran lagbo ara
2: ese atokun te eyan ba tin ri bi oye te eyan ri kurukuru ta nwo koto to njo gegele ta den tin bo lookan ta doju won momo gbogbo igba le mo wa mi loju poroporo gbogbo igba loju elomin ma nse pin bi funfun lelomin ma nri o ye ka tete ma ki sara pe ipeninja kan tin sele si riran wa niyan
1: se mo wi pe beyan ba fe lowo oju ni o fi rin ajo ti o fi do lowo laye beyan ba lowo ti o fe ko lole oju ni o fi ma toju owo to ni o tun mo se pe oju la ba koko moju to lagbo ara baba ogbon wo le nda si bo le se nse to je pe awon ti won wa sodo yin ti won ba iran lowo lori aisan ati awon nkan to le ma koju lagbo ara nipa iriran ona wo le ngba ogbon wo le nda si
2: ese atokun oro wa da be npe nkan ti olodun ba ti yonu si se en ba tun wa fi dara se lo ma nda bi dan o se ri agbe kale ile ise wa yi agbe kale lori ododo lori kafewe ati bose itoju isoro tin koju iriran eda yi baba olodun fi fun wa tenu ko o tete bolu ko o
1: kin to gba ni lalejo lori eto yi emi fura mi ti se wa di daada baba be ba fe foju kan yin bo won se le ri
3: head office wa wa ni ilu Ikorodu e bo le ni Agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re Odo Arawa Street number 30 Ebere Osula Haba nbe atun wa ni Ladipo bus stop ni Ikeja Long Losodi ni bi bridge elese yen erin siwaju eri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re Ebere Osula Haba nbe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout ewo inu haki won yen ti won ko ilaye si gadagba ewo be niwaju CAC church ebere osula ba nbe
1: elomi itiju ni ojo jade itiju pe se aduru mi sangbodo gbo pe mo nwa ogun oju kaaki abe mi oriran daada baba imaran wo le ni furu awon eyan be
2: ibaran mi fun iru eyan be yen ni pe won ni ami mara ki npe loruko aisan je tu mi sita ki nfi on sile on loruko re keji nti ba nse eyan te n ba fi mara won to won o fe ko fohun sile niyan e tete be se n gbo e mo fi gbaladola e mo bo lori ise iwosan ibile olodun lo fi ran wa o
1: baba ki la won asiri ti baba yi lo tori pe kin to mo yin ni mo ti n gburo yin Osula Haba Osula Haba papa julo lori toro olojude yi nipa pe keyan oriran kedere tabi to ba je bi eni pe iriran eyan oja gerege ko kilea boye lo mi n to ba sumo ko ni ri afi ti an ba mu jina si isowo wa ko elomi tori pe ko riran ni ojo wa ko mo to fi gba driver elomi ranso nti o je ko sise re mo ni pe oju yen ko sise bo se ko sise iyen be o baba se ajogun ba ni abe yin na lo ko
2: ese atokun se ri ise itoju oju ni lana ti bile ati awon aisan mi to nfa sababi re ajogun ba ni o ise egbon baba temi ni nigba na lo mu gbo wa lo ma wo wa a ro pe won fi ya je wa nigba na
1: ni ba kan ran yin se
2: se wa ri igba ti a wa bere si nse ise yi ta wa ba dara kekere a wa dabidan nigba ila to wa mo yi pe ase o da ke yin o farabale atoda keyin o joko tagba
1: baba e je nbe bayi tori opolopo na fe bere lowo yin pe igba gbo opolopo ni pe teyan ba fe lo soju o lati kan sinu oju ṣugbọn ngba mo dele ise yin mo ri pe gbogbo n te se kale fun itoju oju yi ko si ti won kan soju nbe mimu ati lilo ni
2: eseun te ba re lomi to ba pe wa baba awon ti lo tawon bi kan o se se pe tawon ba dodo yin won kan kini sa won loju ni awa lawon wa so fun e pe e lo fokan bale nile ise ti wa o gbogbo ewe ati gbo ta nlo se itoju oju ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fìlẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ níléeṣẹ wa lílò ni sẹnu.
1: Kì í ṣe pé wọn kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ń ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn-ún lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà tí ń dààmú rẹ̀ lójú. Bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ìtìgò bọ ojú wọn lè kàwé. Arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbògi yín òun jùgò lẹ̀ fáṣán ìní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
2: Bàbá tẹ rí abalábí tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tó ń súré lọ rèé gbàgò ó dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti fún wàhálà síwájú ni o. Torí tẹ bá lọ bá wọn tẹ kọ̀ǹplẹ̀n pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọn á fún yín nígò kan.
1: Wọ́n fún yín nígò.
2: Tẹ bá tún padà lọ wọn á tún mú gò yẹn wọn á tún ṣèǹjẹ fún yín.
1: Ok wọn máa pààrọ̀ gò.
2: Bẹ́ẹ̀ ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò ríran mọ́ rárá kò wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
1: Bẹ́ẹ̀ bógò yẹn ṣe lè lágbára tó. Tó lè wá fi sójú.
2: Tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
3: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wá ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sílé iṣẹ́ wa tí ò lòjú ewé àti gbò lọ́lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu.
1: Bàbá eléyìí báyìí ọjọ́ yàn lójú pé egbògi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láìsí pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ Yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-61-61-58-68 Baba, irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú? A mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ̀jọ̀gùn bá àjẹbí ni lọ́dọ̀ tí yín. Irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà ẹ̀?
2: Ẹ ṣe àtọkùn. Èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ kó òun ní ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
1: Bàbá ẹ bá dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè mọ ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
2: Ẹ ṣe àtọkùn àpọ̀jù ṣúgà ó jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá paríparí rẹ̀ ni ò gbólógbò akọ náà.
1: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
2: Bẹ́ẹ̀ ni atọ́kùn.
1: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ọ́ ara ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí.
2: Ẹ ṣe àtọ́kùn ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnu ni o tẹ́ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mọ́mọ́ wa o gbogbo àwọn tó ti mú ọlọ́run lọ́jọ́ ìní bá ń tún wọn lẹ̀ tí èèyàn bá ní àpọ̀jù ṣúgà á dàbí ẹni pé ayé ń ṣe olúwa rẹ̀ ni ẹ̀rẹ́ lómìn kọ́ọ̀bù omi kan ló mu bíi mẹ́fà ni ó fi ṣẹ̀yọ́ ẹ̀ padà bó ṣe ń mumi bẹ́ẹ̀ lọ́nà ọ̀fun rẹ̀ ń dráì bẹ́ẹ̀ bá ti rí èèyàn tó ní àpọ̀jù ṣúgà àpọ̀jù ṣúgà yìí ló máa ń siwájú tí ìfúnpá èèyàn tí ó fi bẹ̀rẹ̀ sí ń ga tí ìfúnpá bá ti wá ga tó já síkè ẹ mọ wá rí ẹni bẹ́ẹ̀ tán bá ju nǹkan lẹ̀ gbì àyà wọn àṣàdédé já. Ṣé rí ẹlòmíì tí ṣúgà yìí bá ti lọ tó ti wọ inú iṣan ara wọn á wá jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa rẹ gbogbo iṣan ara wàárẹ̀ ẹlòmíì wọn á gbẹ́sẹ̀ lélẹ̀ á bẹ̀rẹ̀ sí ń kan mọ́ ìrìnbùsọ̀ méjì á di wàhálà ẹlòmíì tó bá gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí tó bá fẹ́ gbẹ́sẹ̀ á dàbí pé wọ́n dé búlọ̀kù mọ́ wọn níbàdí ni tí ṣúgà bá pọ̀jù nínú ara ki je eyan ro orun sun ti suga ba po ju ninu ara oun lo ma nsi waju to ma mu ki elomi ko la oju le ti won ni ri nkan kan marara
1: ehe baba wa e soro nipa chronic infection iyen aisan arun teyan ko latara ipalopo akọ na run ko te menu ba lekan to ba ye pe to ba nse eyan lagu ara o le fe sokun fa irina dede
2: e se atokun e je ka kokko bere latori chronic infection ten so yen tori pe awon ti nkan won yin se won yi tete ki e sara ko to wa joba lodokun esa teyan ba ni chronic infection won le kokko ma riru awon apere won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ki nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun burugbu be ni ara amagbona ara ma ta elomi lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akọ narun te ba ngbo ogbologbo akọ narun ndi kan lo ti bere se ri ogbologbo akọ narun ta nso yen te ba ri elomi ti narun ba gba won mu anu olohun o se yin fun won te elomi ba nbera bayi ti ba yun ra bayi ni bus stop ko te ni fe wo boye nikan kan wo afoku go nbe la elomi to ba de bus stop nbi o ba ka won lara de tan ba n tin bera kura kura bayi mu o ti e ni mo pe ibu to ko la won wa iwo ogbologbo akọ narun yi ni ma wo si yan loju ti ma wa ba oju je awon baba wo ojo won ni gbagbo pe eni to pa fe se itoju isoro tin koju irina eda ti o ba mo nipa ogun kan to le koju ogbologbo akọ narun onitohun o mo kankan o keyin o wu ti gbongbo ti gbongbo nitori pe ese kan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti n sele si iriran eda o nibi ti gbongbo re ti bere baba wa wu gbongbo re yo dabi en pe eyan n ge igi lori ko wu tegbotegbonu nti ma wa fanu ware lomi won ti lo se oju bi emeji bi emeta eje abi won lere kini idi re ti won se fi n pada sibe mo wu n ti n se won tegbotegbo ni eyi to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti n wu gbogbo isoro ti n koju iriran eda ati gbogbo awon aisan to n fa saba bi e tegbotegbo te wa ni gburo re mo gbogbo ti n je tolorun
4: tun leleyi o lati ile ise osula aba osula extra bitter lo n je bomo kekere tabagbalagba ba n je n todun afi ke ya lo ni osula extra bitter ninu ile o eyin te fe kara yin to wuwo ko fuye e fe lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ tó le koko tó ń fúnni ní tíà ẹ máa lo egbògi alágbára bí ara òsúlà extra bitters gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò jẹ́ kómi ara àti ẹ̀jẹ̀ kó rìn lọ síbi tó nílò ẹ̀jẹ̀ tó wá fa kápá wo máa wúwo kẹsẹ̀ wo máa wúwo ìrìn díẹ̀ láàrin àwa migulegule ẹlòmíì á gbẹ̀sẹ̀ lélẹ̀ ṣe ló dàbíi pé wọ́n tẹ láìlọ́ọ̀nù mọ́lẹ̀ àti bẹ̀rẹ̀ ń dogun àti nàró ń di wàhálà ṣe ló dàbíi pe won de block ma elomi ni badi osula extra bitter ni ke ma lu o ma nre wa tenu ogbologbo infection to wa ninu eje gbogbo elosula extra bitter o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita owo ati ese to ngban riri ogbologbo kokoro inu eje olojo pepe to nba agu ara wa wo ya ija gbogbo elosula extra bitter kaju e eti yin to npariwo nkan to le mu wa lona fun to nse bi kapo tel de ripo isan ara wa to nfa ni so den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ke lo ko fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta tin nawo si inu wa to nkun gburugbu eyo yin to npo lapoju gbegben lelomi ngbe kin ki won to le to eyo elomi ama wa sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia awon fi je pipe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to npariwo ogun ile ise osula aba awa ko la ran won ni se o gbogbo isan ara to ti duku te ba nlo osula extra bitter gbogbo re lo ma bo sipo osula extra bitter ojulowo gbogi ajisan ni awon ibi ti e ti le ri osula bitter osula extra bitter ni won yi
3: head office wa wa ni ilu ikorodu e bo le ni agric bus stop e so pe n lo si asolo ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 e be re osula aba nbe atun wa ni Ladipo bus stop ni Ikeja long losodi ni bi bridge elese yen erin si waju e ri Majok filling station te ba ti debe shopping complex to wa legbe re Magnet shopping complex Magnet shopping complex e wonu re e bere Osula Haba nbe eyin ti Sagam te ba ti de Ilaye roundabout e wo inu haki won yen ti won ko Ilaye si Gadagba e wo be ni waju CAC Church e bere Osula Haba nbe
5: e le pe wa sori ero ibani soro yi o 070-38-61-51-68 WhatsApp
6: number 1 sini. A o ni fa isan lo gba o.

bẹ́ẹ̀ ni wọ́n tún lọ dé pé àwọn individual náà àwọn èèyàn kọ̀ọ̀kan náà láìlò mákànnà àbí ń lo mákànnà tó jẹ́ pé wọ́n máa wà púpọ̀ sí àwọn ẹni tí ìsára mákà tí wọ́n wá ṣe ọmọ àbí tí wọ́n wá sọ pé àwọn ṣe hajj ànábì wa máa lo àsìkò yẹn sọ́lọ̀ lọ sọ́nà wọ́n fi ń pe ohun kálukú wọn sí ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n ní pé wọ́n lọ sí ibi tawhid ọlọ́run ọba subhanahu wa ta'ala máa sọ́nà ọba lọ́kàn sọ́lọ̀ lọ́hùn wa ta'ala àti wá débi àti sọ àwọn àti dápa àwọn mẹ́ta síwájú àbí àti kà nípa àwọn mẹ́ta síwájú nínú àwọn tí a níbi ti pèsè sí sọ́lọ̀ lọ́hùn wa ta'ala. Náà aláhàpà chapter tá a balẹ̀ yìí nínú kọ́pì tó wà lù chapter yẹn òun náà ni ọ̀rọ̀ nípa àwọn èèyàn mẹ́fà kan mẹ́sàmáàsì àwọn èèyàn mẹ́fà kan tó yẹ pé ọ̀yẹ́rá tí wọ́n jìyàn dáadáa lórí wọn pé tí wọ́n jìyàn rí tí wọ́n jẹ́ nàbí yìí tí wọ́n jẹ́ nàkàì mi náà lè yá fèbá nínú àwọn ará yathrib àwọn ará àlùmẹ̀dínà àlùmẹ̀dínà ìlú ànábì tí wọ́n pè ní mẹ̀dínà sọ́lọ̀ sọ́tà ànábì kú sí kó tó di pé islam wọ bẹ̀ yathrib wọn pè yathrib olùkọ́tọ́pọ̀ nínú rẹ̀ náà yathrib bẹ́ẹ̀ ni wọ́n pè ní àlùmẹ̀dínà tí odò wa mà wọ́n sì ń pè ní tọ́yẹ́bá wọ́n sì ń pè ní tọ́ọ̀bà. Àyàn lọ́yà pàpà yóò láti ìlú Yamaniwa sọ́rí láti ìlú Mẹ̀dínà ti wá o. Wọ́n wá sí hajj náà ni ní ọdún kọkànlá lẹ́yìnbà tí ọlọ́run sànẹ́bí lọ́jọ́ sí ọdún kọkànlá ti gbà náà. Ó sì dédé July 16th àlùmọ́dádé ẹ̀sọ̀ ní nǹkan bí ọgọ́rùn-ún mẹ́fà àtọ́gbọ́n ọdún tí ànábì sá papòdà alẹ́ ìsọ̀rọ̀ tó sọ́ra. Ní ọdún táwí ìgbẹ̀gbẹ̀ tánà bí ń bẹ̀tẹ̀ lọ sí ibi ẹ̀sẹ̀ sáàmù ọlọ́run ọba sọ́lọ̀ lọ́rọ̀ sọ̀rọ̀ ó lẹ̀ tó da láti ṣe nǹkan bọ̀ ìyẹn ni pé ọlọ́run kò gbáyè sí ọlọ́run kò sùpẹ̀lì sí tó gàràdì àbí kẹ́lẹ́ bí ó ti di pé ìyàmì àwọn kan tí ìsìlámù ti gbọ́dọ̀ báyìí dé tó ń tó ń hugi tó ń tó ń gbòòrò ó ń tọ́jú ó ń tọ́jú ó ń tọ́jú ó ń tọ́jú àwọn mùsùlùmí tí wọ́n gbà náà dìbò wọ́n kálukú wọn ọlọ́run ní kí wọ́n máa ṣàfani látara ìpèpè tó ẹ̀kọ́ spread yìí so wọ́n mú níbòjì tí wọ́n ń sá sí tí wọ́n sá fún ẹ̀yà nìgbónú òun sí ń pé wọ́n mú níbòjì tí wọ́n sá kábẹ̀rẹ̀ wọ́n mú ní kẹtẹ́ pé ọlọ́run kí wọ́n máa ráàbọ̀ ọlọ́run ọba ń bẹ̀ tó di pé àwọn tí wọ́n kà kọ́ lè yàn wọ́n dẹ̀ tí wọ́n ti ń lágbà tí wọ́n ń lágbà tí wọ́n ń lágbà lẹ́yìn tọ́lọ́run fún ọ̀nàgbà jẹ́ wọ́n lè fi ìsìlámù hàn wọ́n lè fẹ́ pé mùsùlùmí ni wọ́n lè sọ́dọ̀ àwọn ìlú ìbéèrè láàrin wọn kẹfẹ́ rí so náà. Ànábì sọ́lọ̀ lọ́wọ́ sọ́lọ̀ nínú òye tí wọ́n lò àtọ̀gbọ́n tí wọ́n lò wisdom tí wọ́n lò látara ṣùtọ́ tí wọ́n bá pàdé látàdà àwọn ará maka àti pé ìta àwọn ará maka ń ṣe pẹ̀lú ànábì sọ́lọ̀ sọ́lọ̀ tí wọ́n máa tẹ̀lé ẹni tí wọ́n máa sọ pé irọ́ nípa tí bá ti ń pe àwọn èèyàn sílẹ̀ sọ́lọ̀ máa sọ pé irọ́ nípa ẹ má dàgbọ́ ẹ má tẹ̀lé o ọ̀gbádùn o nǹkan ṣe ni o kankan bá ni o wọ́n fọwọ́ bá ni o ó ti so ọgbẹ́ lẹ́wọ̀n ànábì náà rẹ̀ kí ló àwọn lè ṣe àwọn òní dá pípẹ́ yìí gbó kí ló àwọn lè ṣe ọgbẹ́ ní tọ́wọ́ wá sí ìlú maka tí wọ́n ṣe hajj àbí wọ́n ṣe umra ànábì máa ń lọ sọ́dọ̀ wọn lóru sọ́lọ̀ sọ́lọ̀ ìgbà táwọn yóò ti sùn tí wọ́n ní ẹ̀sẹ̀ ti pé bọ́yá ní kékeré jáde gbà yẹn ànábì wa lọ lóru sọ́lọ̀ lọ́wọ́ sọ́lọ̀ wọ́n máa lọ jíṣẹ́ ọlọ́run ọba fún wọn wọ́n máa lọ kùnà sínú tà síbi tàwíìd wọ́n kùnà sínú ẹ̀sìn ọlọ́run ọba hátà láyà mọ́lá nígbà náà bí mo ṣe léèrè ni pé ànábì ẹ̀dá káyọ̀ kan kọ́jọ́ kí wọ́n tún dá òǹdó kí wọ́n dá ìpèpè òun dó kí wọ́n kọjú ìpèpè òun mọ́ bí a ṣe ń ṣe náà. Bàtà níbi wọ́n já ń dálé lórí ọjọ́ kan láti lọ pè àwọn tí wọ́n tún wá sí hajj àbí wọ́n mọ́

0: jáde anabi jáde awọn bí bàtẹ ni wọn sọlọ sọlọ bẹẹ ni ali ìrọjọlá wọn bẹẹ jítẹlá níbi sọlọ lọ sọlọ. Fama wa ala manazil anabi kọjá níbi táwọn akíní dé sí àwọn ọdún àwọn ajílẹ̀ ọdún àti bíi nìṣẹ̀bán ọmọ sálábà wà kàlá máa ń fẹ́ islam anabi wa bá wọn sọrọ nípa ẹ̀sìn islam tọ́nà tó rán sọlọ lọ sọlọ. Tọ́gbàtà níbi jíṣẹ́ kíni jíṣẹ́ fáwọn ìwọ̀n yìí tí wọ́n pè wọ́n lọ sí mẹ́sìn. Ẹnìkan ń bẹ náà wọ́n nílé yẹn, ìdílé méjì yẹn. Wọ́n bá ń bèrè kwẹ́sàn. Jíṣẹ́ ń bèrè kwẹ́sàn, àbákùrẹ́ bẹ̀rẹ̀ pé òun lọ yẹ kó o dáhùn. Ànábì náà sọ ọ̀kọ̀jẹ́ kánábì ọ̀ dáhùn sọ̀lọ̀ sọ̀lọ̀. Àbákùrẹ́ ló ń fẹ́sì. Ó ṣe bẹ̀rẹ̀ kwẹ́sàn, àbákùrẹ́ fún lé sí. Bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kwẹ́sàn náà sọ nípa ẹ̀sìn nípa sọ nípa ọdọ sọ iṣẹ́ tán náà bí jẹ́ fún wọn. Sọlọ náà ẹ̀sìn tó da ìdáhùn àti ẹ̀sìn tó da tó da náà. Èsòrè tó lọ ní kò sọ látàrí lẹ́yìn ni pé àwọn ìdílé Shaiban ọlọ́run kan dáhùn kò pàná bí wọ́n gba islam. Ẹni pé ìyàní sọ́rí wọ́n dáhùn dáadáa wọ́n sọ̀rọ̀ dáadáa so wọ́n dáhùn kò pàná bí dáadáa ṣùgbọ́n wọn ò tètè gba islam dé. Bí kí wọ́n sọ pé ọ̀dà àmọ̀ òye sí ntẹ́ sọ. So ti ya fún an tẹ́mù díẹ̀ ẹgbẹ́ pé kìnnìkan tí a kọ́ ọ ṣe ju pé máa lọ kílẹ̀ gbé wáyìí ẹja sun kí nìkan wá sí àkọ́ ẹ̀ ọ̀yàtọ̀ síra wọn àbí kí ní dààmú yìí àbí so ti àbí ẹ̀ kọ́ lọ́dọ̀ ẹ̀ sọ ni kílẹ̀ tẹ̀lé pèpè láàárọ̀ kílẹ̀ tẹ̀lé pèpè lọ́sàn. So ti sọ wọn so wọn fèsì dáadáa ṣùgbọ́n ṣùgbọ́n wọn ò tètè gba islam ìtumọ̀ ẹni pẹ́ padà gba islam ṣùgbọ́n wọn ò tètè gba islam náà. Lẹ́yìn ìgbà náà ẹbí tó ń lọ sí òkè mìíràn. Ànábì dọ́ káwọn kan sọ̀rọ̀. Ànábì gbọ́ táwọn kan sọ̀rọ̀. Ànábì bá tún lọ bá wọn. Fa àmàdà hùn. Ànábì lọ bá wọn. Ayẹ́kọ̀sọ́ dà hùn. Ànábì lọ bá wọn. Hápẹ́ làkẹ́kọ̀ọ́ hùn. Ànábì lọ bá wọn. Tí wọ́n fi dọ́dọ̀ wọn báyìí. Wọ́n fi dọ́dọ̀ wọn. Àwọn yẹn wọ́n jẹ́ yẹn mẹ́fà. Ọ̀dọ́ ni wọ́n o ọ̀dọ́ pọ̀sán ni àṣìwáṣán ẹ̀hán. Ló gba àwọn ọ̀dọ́ wọn yìí tí wọ́n jẹ́ mẹ́fà yìí látara ìdílé Kọ́ńtà tí wọ́n ti wá nílùú Mẹ́dínà. Àwọn náà ni wọ́n fẹ́ dàpọ̀ yìí akínínú wọn ni Asad ọmọ Zurọ́rọ̀ náà. Àwọn ayájílé Najjar. Ẹni kejì ó ń jẹ́ Auf ọmọ Al-Harif ọmọ Rifa'a ọmọ Afro tó náà wá láti ìdílé Najjar. Ẹ̀pẹ́ ìdílé Najjar yìí náà ni obìnrin kan tí táwọn sàhábì máa ń gun àrùn tí Bilal àti àti Abdulrahman Maktoum tamale pè mí tí wọ́n máa ń gun ilé rẹ̀ nílùú Mẹ́dínà ìrìn ẹ̀dọ́ ga jù ní Mẹ́dínà gbà yẹn ìdá wọn máa ń gun àrùn máa ń pè mí. Bẹ́ẹ̀ náà nínú ìdílé Nàìjíríà rèé náà ni ẹrú tí obìnrin kan ní tóbìnrin yẹn ní abẹ́rú mi agbóbìnrin mi náà bẹ́ẹ̀ táwọn ẹbí pépé kọ́ wá ṣe mímbàr fún un. Ẹnikẹta ni Rafi Ahmed Malik ọmọ Ajlan lọ́wọ́ láti délé Zuraik. Ẹnikẹni ọ̀nà ọmọ Akutba ọmọ Amir ọmọ Amir ọmọ Tunde ọmọ Hadida wọ́n wá ti délé Salama. Ìdílé Salama Salama inú ìdẹ̀rẹ̀ gbọ́wọ́ òkúta ní jẹ́bẹ̀ Salima igi ní jẹ́bẹ̀. Sọ́rí Salima igi ní jẹ́bẹ̀ Salama òkúta Salima òkúta Salama igi ní jẹ́bẹ̀ nípìnlẹ̀ Adaba sọ ti yẹ Salama igi Salima Salima òkúta náà. Bẹ́ẹ̀ni àwọn kan sọ náà ìdílé Adaba tó sọ pé tí wọ́n bá sọ pé èèyàn gba nǹkan lọ́dọ̀ èèyàn wọ́n ní kí wọ́n máa sọ pé ìsálàmù pé ìtumọ̀ ìsálàmù ní kí wọ́n fọwọ́ pa òkúta. Wọ́n máa sọ pé ìsìlámù hajar ìsìlámù hajar aswad àbí ìsìlámù alukun jamani okuta na ni nbe so ti so da ti da tasallama ni kama malu tasallama tasallama ni risala tasallama tasallama tasallama ni kada na ko da ran ni na na Àwọn ará yásù ìbámu ará Mẹ́dínà tí wọ́n múlẹ̀ tí àwọn yahoo tí àwọn jù nínú Mẹ́dínà àwọn èèyàn wọ̀nyí ẹn kankan bẹ láàrin àwọn àtàwọn yahoo tí àwọn jù tí wọ́n gbé Mẹ́dínà gbà yẹn. Òun ni pé nǹkan ìyàwó náà fi ṣe okùnfà dáadáa oríire fún wọn kí nìkan náà wọ́n ti máa ń gbọ́ látọ̀dọ̀ àwọn yahoo tí àwọn jù tí wọ́n wà ní Mẹ́dínà wípé anábì kan bí ọ tí ó jẹ́ anábì gbẹ̀yìn ayé. Òun ni ànábì ọmọ ẹni tọ́nà ti parí òrìṣàlá ti nìbó wà òun lọ́nà ọ̀bí sí ànábì jẹ̀yìn ojúṣẹ́ jẹ̀yìn nígbà tó wọ́n tẹ̀síwájú ẹ̀ sọ́lọ̀lọ́ ọ̀sọ̀lọ̀ kò sánábì ní tí ó wà lẹ́yìn rẹ̀ tó bá dé kẹgbà dọ́ tó bá ṣe tó bá dé àwọn gbàgbọ́ àwọn ṣòro bẹ̀ tó bá gbàgbọ́ ẹ̀yìn yẹ ní jámà kankan so ti ẹ̀yìn jámà kankan so wọ́n rò pé inú wọn so àwọn ẹtì máa ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ẹ̀pọ́n náà sọ́nù quran bẹ́ẹ̀ ọ ni wàlámàjá àhúnmọ́ àrọ̀bù à wàlámàjá àhúnmọ́ kìtàbù nínú ẹ̀ńdè láyé mùsàbí kò lè máa máa àhún ọ̀kẹ́rùn-ún ní kábílù yàtọ̀tì hàn alálàdínà káfàrù wàlámàjá àhúnmọ́ àrọ̀bù káfàrù òbí wàlánà tó lọ́hí alàlùkáfìrì aláhàkọ́ ọlọ́run ọba balẹ̀kọ́lá ẹ̀wù aláhàpọ̀ ọ sọ nípa pé àwọn yahoo ní mẹ́dínà àwọn máa ń sọ fún tẹ́lẹ̀tà níbi ń bọ̀ àníbi bẹ̀rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ kọjá wọn máa fi ń ṣe wọn máa fi ń halẹ̀ máa ń ṣe oge wọn máa fi ń ní sóòtọ̀ dé wọn lórí so bàtà níbi dé fẹ́ pé ntàlùkùrá níbi wa kọ̀tà kó títà wà bí wa ọkàn jẹ́ pé ntí ò
1: láti ra àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí nuru huda sí ní fatua akinsanya street off omilani road ìjẹsà airways suru lórí lagos tàbí kí ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí
2: 09029970666
1: 09029970666 a ó sì dá yín lóhùn lórí ibi tí ẹ ó ti rí ra ẹ má ṣe ra ayédèrú ẹ̀rọ èyí tí ó ń ṣe ojúlówó tí ẹ bá fojú gan ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tí wọ́n ń ṣe tàbí àwọn tí wọ́n ń tà ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa islam dára ó sì nílò ohun tó dára.
0: tí wọ́n ti pé ànábì yìí ò kìí ṣe nú àwọn ló ti dìde wọ́n sì máa ròyìn ẹ̀ ọlọ́run sọ yẹn ànábì yìí fún wa sọ́lọ́lọ́ bó ṣe wájú wọn pamá wọn pamá wọn sọ fún wọn torí pé wọn ṣe bòtú sáà nàbí wọn jẹ nàbí náà sọlọlọ ọsẹlẹ ọlọrun sọ fún wọn náà sọdún bá kọkọ rẹ látọ tó sọ fún akọ ìdílé bá tó látọ tó sọ fún ọtún tálámù wọn sọ tálámù so ẹmọ yìí lè fi márọ ẹmọ dàdú pọpọ márọ ọjọ láwọn àwọn onímọ mi sọ ní tàṣírí pé òní pípẹ pamọ tí wọn pa tí wọ́n ṣe kí ní wọ́n ti ń pè tí wọ́n pa ọdún tí wọ́n pa èrò ìtọ́nà ọ̀sọ́ nípa níbi sọ̀rọ̀ tí wọ́n pa mọ́ tí wọ́n yí padà tí wọ́n sọ pa tí wọ́n sọ pé kí wọ́n sọ fáwọn àbí ọjọ́ sọ rárá fáwọn kí wọ́n pe ní wọ́n tẹ̀lé àmàlí sọ̀rọ̀ sọ̀rọ̀ so ìyẹn ni irun táwọn kan tí wọ́n gbọ́ tẹ́lẹ̀ so ìgbà tá nígbà lọ lè bá wọn sọ́lọ́lọ́ wọ́n dá àmàbì pé wọ́n dá lọ́lọ́ pé sọ́lọ́lọ́ sọ̀rọ̀ èèyàn kan la wọn láti lu yaman sọ́rí láti lu khazrat àwọn náà wọn khazrat lé lọ khazrat nínú mẹ́dínà náà ti wá ọ̀ àníbi wá sọ pé mi mọ̀ wá lè yahud sena wa ya wudi da jende ni aduna wa ta jo mole tira wa tojo ni asepo ipe awon ni dara awon awon jo ma ta je pa awon jo ma awon lowo so ti ta n ka ba si kun da awon jo ma awon lowo awon ma kun awon ma kun awon lori en to ba n ba wa ja qalu na mo ne ike jo na waje awon se ne ru won awon jo na pela fa awon ta jo mole tira da do ni asepo da da ati depo Paul, I don't be back down there, but I'm back up here. I'm back up here. Ati pepe to ani bi gbe lowo bi tin pepe lan ti pepe si ada to ni pepe na Allah wa subhanahu wa ta'ala wa da'ahu ila Allah ana bi tu ala qata Allah wa subhanahu wa ta'ala azza wa jal wa tala alaihim qur'an ana bi kal qur'an fa qala ba'dhum li ba'd ya qad safana wa nu ma safana fiya sema pe ta'lamun wallahi wallahi yaqub I want to say, فأسرعي إلى إلى إجابة دعوتي. أتى الدار، أتى تكلم بيو، أتى الدار أنت تقول له سواجك أن يعود وتشكيني كان تدافن. الله أكبر. أعمل فاي، أعمل ما فاي. فري أبتدي ما تا، تام كنا فار جبا سرعة سواج لك ما تلاش ما سنابي أعمل سو سو شيء. أنا أعمل أعمل دعي، أعمل دعي. أنا جانتان لاكاي، إن لا هو لاكاي إلو مدينة نوا. E pe laka yi se laka yi gan aya ko han lara won han ni be oro won eh eh en awon laka yi lo ya se bin won to je pe ogun ogun ti won ja awon al awsat al khazrat at jagun fa e ma yodun fa e ma yoda en la fi ja ogun ye ti won wi ti won ti so won dole o ti kan won lagban Sahana, to jẹ pe ogun yen ko ti ko lara won ofo ti won se atadanu to jọ to se ton kale kan lara lati bi ogun yen ko ti ko lara won tan so ina re se ko ye ma jo lara won so na pe aye ma yen o ti pa aye ma bi ka won se kini won ti waste so yen o ko yen o ti ko lara won fa am he فأنت أن يجمعهم الله بك أولا كان في الله في النبي قلنا في كوانيا قلنا في سيطة جاتين بلاني وعطم سيطة بلاني كم في ملاسكو كم في بلاني وليه أفنقدم عليك أفنقدم عليهم ونجعهم إلى أمريكا أولا قد أدلسي بهم أولا سيوا أقوي وانا سيبي توقع وانا سيبي أنا أقوي وانا سيبي توحيد أولا سيبي سيبي أسنام توقع وانا سيبي وانا عليهم النبي أجبناك إليه من هذا الجيل. correct me I sin to pa won la ta won da lohun lo de pe awon ma sesin re
2: so bi awon ba won ba le yi awon so fun won awon pe lo won awon pe lo si be
0: sorry ida nabi sallallahu alaihi wasallam
2: to na ba de ko yi lo yejo
0: to na ba de ko ba ko ti won so kan ti won oja ma ti won oja ko ma to na ni kan wa tele
2: ko si ko se ni kan ka tele kin ti o je ni abi ti o bi je ni abi to wa ni bi laye ko se ni kan ti o ni ola ma ola ti kan se sa fa mi ola kan se amoji amori to ni pa ola ti kan se fa ma be ro ma ni kan ma ni yan ola subhanahu wa taala ola se be to so wala ma ja ha ola Allah akbar bawa ni se so no na ga ni ga se le ri pa na bi so ra be na wa se ga tan be lu won o n ka lu ko ga dan para se ni medina won de message anabi lawa kan tan ti awon yan lo si bi staff won ji sha anabi sallallahu alaihi wasallam won sha na wa ba tan nabi kan lo si bi sallallahu alaihi wasallam ma spread is down hatta laqad lam taqdar min dul al ansar illa wa bihi ذكر رسول الله صلى الله عليه وسلم طب جابكم سيدك كا وسيدك كان له مدينة عندك كان سيكون له مدينة لا وان لي أنصار أو أنصار يا أنا لا وان لا أنا تبي لي مدينة أت على أنصار خزرات أبي كل شيء إيه ما جو قادة بيمد إنت ما زبي أحسن سوى بيمد ها بيو دوم أبغى تبي بس إنت ما سوى أحسن سوى بيمد قالك وأنا ما تبي بس إنه جنبي بيمد كا كده بقولي بقى نعم anybody on if lam hatta lam taqdaru min dul min dul asalla wa fihi bikr rasulullah sallallahu alaihi wasallam dar anna fa sabi anna kama jazim say ha anna kama jazim abi ina wape so that abu na man lo na abu na so na sabi wa fihi wa sabi wa fiha tuma ne pe ne ba biha ila mana al makan aw al mahal aw al manzil soti odie mo han lo ni lo ituma al manzil abi al makan abi al mahal o da kan wa yi sire akon so lata ile wa ni so ni lo do ani lo to ja ko mo muratan bi zalik ala bara so ni na na ta so kun ha so kun pa pa tan tan so ye na nínú oṣù ṣàwàl ní ọdún yìí náà táwọn wí ọdún táwọn wí nínú oṣù ṣàwàl láhàpọ̀ ọdún ọdún orí ọdún kọ̀ọ̀kànlá lẹ́yìn bàtí anábì bẹ́ẹ̀nà ọ̀sán níbi lórí iṣẹ́ tó sílẹ̀ anábì sọ sílẹ̀ anábì fẹ́nà náà aṣẹ́ rọjá lánàá àtúnṣe díkọ̀ náà aṣẹ́ rọjá lánàá tó ń jẹ́ sìdíkọ̀ kan jẹ ọlọdọdọ èèyàn ọlọdọdọ ọyà ọlọdọdọ obìnrin ọmọ sìdíkà ọmọ ọlọdọdọ èèyàn náà. ìgbà tí wọn fẹ wọn tí wọn ṣe yìgì lé lọrí nana aisha ọmọ mẹfà ni wọn nana aisha wí wọn ń gbà yẹn ọba náà bí ha bí pẹlú iná ìṣọ wà. ìgbà tí wọn bí tó súnmọ wọn bẹẹbọ kọsí wọn súnmọ yà wò tí wọn láti tó pẹlẹ ìgbà tí wọn di ọmọ nínú mẹ́dínà lọ́jọ́ àkọ́kọ́ tí anábídé nínú mẹ́dínà sọ́lọ́lọ́ ọ̀sẹ̀lẹ̀ nígbà yẹn nàá ṣá oúnjẹ ọmọdún mẹ́wàá ọmọdún mẹ́sàn sọ́rí ọmọdún mẹ́sàn àwọn ẹ̀kọ́ ti mẹ́ níbi tọ́pù tí ti akàbẹ̀yìn fún ọ̀hún náà ní àkọ́kọ́ náà àrùn títọ́lá ń ṣe fún anábí sọ́lọ́sọ́lẹ̀ látara ìdílé al-Khazraj pẹ̀lú sábà bí àwọn ọ̀dọ́ mẹ́fà kan kó tó kàn yẹn ojúkòkòrò táwọn sàhábà ní ìdó àlàlẹ́hìn lórí pé sùtá ọ̀dẹ kan náà bí láéláé lórí pé sùtá ọ̀dẹ ṣèkínú kò ní kan náà bí láéláé abújọ́ bá tẹ̀lé táwọn bí kọ́yà tẹ̀lé táwọn àjọ kan tí wọ́n ní yìí ló ṣe wà láàrin ìdó àwọn sàhábà ní ìdó àlàlẹ́hìn àjùmá yìí nínú àlọ́ mọ́ sahabi al-bakri tẹ́tẹ́tẹ́kọ̀ lórí jù nínú àwọn ẹ̀jọ̀ anábì sọ́lọ́lọ́ sọ́lọ́ lẹ́yìn anábì abubakar ọlọ́mọ́ àtẹ̀lẹ́ anábì lóòrù lọmọ lọmọ tẹlẹmọjá lọjọ kí wọn tẹlẹmọjá dé bẹẹ náà lọmọ lọjọ kí ọmọ ọkùn wa kàlíbà kẹrin aléébù náà ìbítọ́lì ẹlẹkọ tẹlẹ wa ọjọ kí wọn tẹlẹ anájú sọlọsọ ẹkọ náà lọjọ fún wa bẹẹ ń tọ́lọ̀ bá ní kó dòdò lọ́wọ́ ìyá máa ń sọpọ́tì bí ọba wọlé sọpọ́tì bí ọba kún lódòdò ọlọ́ọba ọkùn ọlọ́ọba tó lòdòdò tó sì lòdòdò ńlá ẹni tí ń se òdòdò ọlọ́ọba ò ní pátì kò ní dára ẹ̀dá ọlọ́ọba ọkùn ọlọ́ọba sọ pé ńlá tán ń sòrò bàbá tán sọ fún lọ tẹ ẹ bá lẹ́yìn ránṣẹ́ sẹ ọlọ́ọba ti ràn án ti ràn náà bìṣẹ sọlọ so látà ẹ̀kọ́ àkọ́kọ́ nù ẹ̀kọ́ àkọ́kọ́ nù ẹni tó bá ti rẹ̀ sẹ ọlọ́ọba bá ṣe ọ̀rọ̀ rẹ̀ ṣe ni o ẹni tó bá rẹ̀ sẹ ọlọ́ọba bá ṣe ọ̀rọ̀ rẹ̀ ṣe ṣe ni ẹni tó bá rẹ̀ sẹ ọlọ́ọba bá ṣe ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ ni torí bó o ṣe ẹlò ní o ṣe bí o ṣe àìmọye ní o ṣe ṣíṣe báwa ni kò o ṣe ọlọ́ọ̀ ni kò fi ní yìí kò fi gba yìí kò gba ìdí mẹ́bẹ̀ ni ẹni kò fi sórí rẹ̀ àìmọye tó lọ́ọ́ lójú kálukú wa lọ ìgbà tí o ṣe sáà lọ́jà bẹ́ta lọ́jà déèyàn ni ọ̀fi déèyàn lọ́dọ̀ náà ẹni tó bá kú lórí kúkú bẹ́ẹ̀ onídjọ́ kan máa lọ láéláé tẹ́lẹ̀ náà òdí dẹ́dẹ́ mi ti wá àti ọlọ́tà nígbà tí o sì lè lọ́rọ̀ tí o sì òdodo lọ́rọ̀ rẹ̀ ọjọ́ kọ̀ ọ̀rọ̀ jáde tó jáde kọ́ lọ́kọ́ ṣọ́ra rẹ̀ tòyẹ́ máa ń kún òdodo ẹni tó bá kún òdodo wọn bẹ́ẹ̀ wúyẹ̀ ẹni tó bá kún wọn yóò padà kò fún yóò padà kò fún báyìí náà ni yóò padà mú fún yóò padà kò fún kọ́ lọ́kọ́ ṣọ́ra rẹ̀ ìka kejì náà ni ọ̀rọ̀ nípa wọn lẹ́yìn náà ọ̀kan nù wọn ń bèrè question bàtà kan nù wọn ń bèrè question so ṣẹ́dùn ara pẹ̀lú ọ̀làn àwọn ọmọ fèsì pọ́ńtọ̀ ìmọ̀ kìí ṣe èsì egbu tí ò yẹ tí ń gbèrè ní wọ́n ṣàlàyé fún so ẹ̀kọ́ náà lọ jẹ́ fún kálukú wa ohun tí wọ́n bá ń kọ́ wa ká máa farabalẹ̀ ká máa gbọ́ lágbọ́wọ́ ká máa gbọ́ tí táwọn olùmọ̀ bá ń kọ́ wa ká máa dọ́lá wa pẹ́ gbàgbọ́n gba pé àwa náà fẹ́ jó ní ma pé n ta fi dán àmọ́ náà lọ jẹ́ wọ́n bí àwa náà àwa náà kálẹ̀ ẹ ọyẹ kálẹ̀ fi jíṣẹ́ kálẹ̀ pìyàn lọ síbẹ̀ tí àkàbàlẹ́bẹ̀rẹ̀ nípa nǹkan tá a dán ọyẹ kálẹ̀ dáhùn nípa tá a gbọ́ bá ṣe màmá kára tí ẹ̀kọ́ ti ń lẹ́nu tá a gbọ́ pèsè ní ọjọ́ làwọn so ẹ pé ọdún tán náà náà ti sàtúnṣà ń tàn dáadáa so ẹ̀kọ́ lọ jẹ́ ẹlòmílò ọ̀rọ̀ ẹ̀dá ọ̀bẹ ọfẹsọ tábà ọsọ àdúgbò kínní ọlẹ bọ̀rọ̀ jẹ ọlẹ mọ́lì kárí tọkọlá ọ̀fọ ọlẹ mọ́lì pẹ̀sẹ̀ntì ọlọ́kọ̀ṣọ́ ọ̀hánbẹ ọ̀bẹ ọ̀tọ̀ní tábà wí ọ̀tọ̀ní tó wọ́n gbọ́ ọlọ́kọ̀ṣọ́ ọ̀hánbẹ so ẹ̀kọ́lọ́jẹ́ fún wa ọlọ́kọ̀ṣọ́ wa ní kòlàfà ọ̀dàdà fún àti pàtàkì àkókò ọ̀dọ́ ṣe ayé gbogbo àkókò ni islam kà fún wọn sì bùkátà pé ká ṣe dáadáa bẹ́ẹ̀ ṣùgbọ́n àkókò ọ̀dọ́ islam bá balẹ̀ púpọ̀ torí àkókò yẹn àkókò agbára ni àkókò kí ni àkókò agbára ni wákù shabab wákù kúwà wákù kùtùwà wákù nashab àkókò agbára ni àkókò dayara ni àkókò tẹ́ pé ara máa ṣe kébékébékébé ni islam wá fókọ́sì àkókò yẹn púpọ̀ torí pé tí wọn bá lọ bá ní kí wọn rí àkókò yẹn lọ síbi tó da yóò wúlò fún rẹ yóò wúlò fún òbí ẹ yóò wúlò fún dídẹ yóò wúlò fún gbogbo mùsùlùmí yóò wúlò fún ìbáyé tí wọn bá lè balabala yóò pò fún ara ẹ onígbò pò fún ara ẹ ná ọkọ̀ wa rẹ sí lọ́nà kan ṣe wá ń bẹ àti ọdún àmọ́ àti ọdún mùsùlùmí ó tó di pé òfò yẹn èyí ṣe pẹ̀lú ọ̀sọ́dọ̀ àwọn òbí ẹ̀ àwọn fámìlì ẹ̀ àwọn àdúgbò ẹ̀ àwọn kìnní lọ́nà kan ṣe wá ń bẹ àkókò yẹn ṣe kókó gan àkókò yẹn ó ṣe kókó gan.
3: Assalamu alaikum.
4: Onígbà
3: àgbélà wọ mí ènìyàn látàrí virus tá ń fi etí àtọjú kó káàkiri gbòòrò eléyìí tó ń bí kí ọkàn ẹni ó máa dí pẹta kò wá sóhun méjì tó lè fọ ọkàn mọ garaga tó kọjá àrántí ọlọ́run bá là lóòrèkóòrè ló mú mọ́ṣáláṣí alálùbáríkà nílùú ìhùdà tó kalẹ̀ sí ìjẹ̀ṣà tẹ̀dọ́sún lérè ìpínlẹ̀ èkó ṣe àgbékalẹ̀ àwọn wáàsí gbáǹkọ́gbè níbi táwọn ti máa pàdé àwọn àǹfààní ọlọ́pàá òjọ̀kan tí wọ́n gbọ́ sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam yìí fáfàní ẹ̀yin tẹ́ ò lè wá àwọn wáàsí wọ̀nyí ti wà lórí rédíò ọjọ́ thursday láwọn máa pàdé àwọn àǹfààní ọlọ́pàá òjọ̀kan lórí nílùú ìhùdà special lórí rédíò 113.5 FM láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ gbogbo ọjọ́ jimo friday láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ láwọn pàdé dr sirajuddin bilal alásọ̀rọ̀ lórí bond fm 92.9 gbogbo alẹ́ saturday láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ láwọn máa pàdé dr sharafadin gbadebo lórí bond fm 92.9 ọjọ́ sunday ní tẹ̀síkátù nerves lórí bond fm 92.9 bákan náà níbi táwọn ti máa pàdé bàbá wa fàdúlà sheikh zakiru lai ṣàfin láago mẹ́sàn-án ságo mẹ́wàá alẹ́ náà ni o àwọn ètò wọ̀nyí la gbé kalẹ̀ láti máa fọ ọkàn wa mọ́ lóòrèkóòrè kọ́lọ́run ọba aláà má pin lúrù lẹ́kú dára mọ̀sí nípa aláwọ̀ máa àmì.
0: ẹ wọ àwọn ọ̀dọ́ asabu ta ọjọ́ ni wọn ọlọ́run sọ pé ẹnìnàhùn tí tí a tún ní àmàràn bí wọn bí nìbí wọn bí náhùn hódà àwọn asabu ta ni ọjọ́ ni wọn ọlọ́run ọjọ́ ni wọn tí wọn jẹ láwọn abájọ ṣe bí wọn ń dẹsùn asa ni ọjọ́ ṣe máwọn yẹn tí wọn jù wọn lọ tí wọn bí wọn ń bẹ ń lù tí wọn yí lọ kóbúrò ní àtẹ pé ọjọ́ tó ní kí wọn lọ ọjọ́ sí tọ́ da ni ọjọ́ wọn wúlò fún wọn so wọn dẹsùn asa àmàràn obìnrin ọbẹ mazi gbàmúdà ọlọ́run lọ ọjọ́ náà nábì sọ nípa ẹ̀ máa méje sọ́lọ́lọ́ sọ́là bá nábì sọ pé àwọn méje kan bí ọlọ́wọ́ tí wọ́n sínú bòjì ẹ̀ bòjì aláwọ̀ sí ẹ̀ wọ́n jẹ́ jẹ́ni sí bòjì ẹ̀ kan bòjì ọlọ́wọ́ bá inú ká nábì ká ní pé wà ṣọ́ọ̀bùn náà ṣàfihàn fi tọ́ àti là ìdí ìṣàlẹ̀ bá láti là ó sẹ̀ mí ọjọ́ tó jẹ́ pé ó lọ bẹ́ẹ̀ ó sẹ̀ mí lákòókò ẹ̀ dẹ́ níbi ìtẹ̀ kọ́lé tó bá ní a bá sọ̀rọ̀ lórí lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀ ṣe é bàálẹ̀ ní tí a bá sọ̀rọ̀ lórí máa ń wéwú lórí ewu máa ń bá lọ́pọ̀lọpọ̀ gbà ní tí a bá wo wúlé lórí lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀ máa ṣára ṣe kí ni o ẹ̀ máa ń kúrẹ́ lórí kọ́nà kọjá kí bẹ́ẹ̀ ìmọ̀ ọjà ọlọ́run àwọn máa ń ṣe ń dábìlá pẹ̀lú ní ọlọ́dọ̀ ẹ̀ ọkú nga ala ba ti pe eta ba tan ya ati ba tan da nan ade ko wa nan ti ya nabi sallallahu alaihi wasallam on kalu ku wan jami yo ma se ju sha mana ye te bo se wa no ri wa ya nan sa ma muslim on se ma ya du lin nas on se ma ha se wa ni pe se ma nan lo ton so tin se olon ba ti ko pe no ma le jannan to lo ba pada wa se to ba ti ku je ba to ku yo azu ma se ma le jannan to wa ku sa le jannan to wa se wa ku lo re nan to wa wa kí ni a ti ń pè agbàjánà agbàdàrà ọlọ́run ọba ọlọ́run ọlọ́run ọba náà àdúkẹ́ rẹ̀ ṣùgbọ́n ṣe hàn pé àkókò ọ̀dọ́ ó yàtọ̀ sí ọ̀sọ̀ ó ṣe kókó gan bọ́lá bá ti ṣe bẹ́ẹ̀ fáwọn míì ẹni tó bá lọ àkókò ọ̀dọ́ rẹ̀ sí tọ́lọ́run tó ṣe ojú ẹ̀ ṣó ti tó fi kú lọ́dọ́ sí ìjà tó fi wú lórí ẹ̀ tó kú lórí dáadáa ipò tiẹ̀ náà yàtọ̀ lọ́dọ́ ọlọ́run lọ́sì fọlá ẹ̀kún fún bẹ́ẹ̀ akókò ọ̀dọ́ ṣe kókó gan nínú ẹ̀rọ anábì sọlọ́sọ́nà sọ nípa ọ̀dọ́ pé anábì sọ pé ájìbà rọ́bù kọ̀mí ṣẹ́ bèèrè sẹ́dá hù ṣọ́ọ̀bù wa ọlọ́run bá ṣe mọ̀ nípa ẹrú nípa ike ẹrú kan tó yẹ pé ọ̀dọ́ ẹ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ tí ò sí láńdá láńdá ìyẹn ni pé ọ̀dọ́ tí ò lo ọdọ rẹ síbi tí ò tẹ́lẹ̀ pé táwọn ní bá ń se kan tí ọ̀dà wọn ni ọ̀dọ́ ní ṣe àkókò ọ̀dọ́ ní ṣe kọ̀ dáa ọ̀dọ́ yẹn ti hàn kí ṣe kí ẹnìdì kẹ́kọ́ lẹ́kọ̀ọ́ ni ó ní kẹsàlẹ́ ẹ̀kọ́ kẹsàlẹ́ ẹ̀rọ kan ọjọ́kùnrin ni ọjọ́bìnrin o àwọn ẹni tí ò lẹ́sìn wọn máa ń sọ bẹ́ẹ̀ abẹ́ni tí ò dẹ́sìn yìí abẹ́ni tí ò sẹlẹ́sìn sáà táwọn máa ń sọ bẹ́ẹ̀ wọ́n lè máa sọ torí pé wọ́n sẹlẹ́sìn sáà ẹ̀sùn ìyé wọn àbí mùsùlùmí kò yẹ kí mùsùlùmí máa sọ gbogbo tí máa ń ṣe ọ̀dọ́ tí bárí tí máa ń ṣe tí ọ̀dá ayẹkẹ́ máa darí ẹ̀sìn tó dá ní tó bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀ lákòókò kékeré ó ní náà bẹ́ẹ̀ ó ní fa iyẹ́ kò á mi rò ní kọ́ọ́lá jahilal fa ẹ̀ ń nà máa bẹ́ẹ̀ ní nàta jahilal ṣàbàbù ami wanya wanya wanya toje ta solo ni pai abi to ibo seri to ba son choda par kala jala o son choda abo shin ka to se kini o wa lai maka o wa omugo to le pe kala ni de na ba kon wa ma le ko kin asoro wa asma lo ke kin wa ma lo kin o shin ka meje jina ni tuma da wan bi ona asma ni to ni tuma le je lo ma ma lo ko So, ite an ba mo ba yen nyo se nza ba ma ba nza ba ma ba lo so en ti ba tin lo se dagba dagba ko e ti ri ko so ko e ti se ni ko sheri pada ko be lo an ka mo bi ba be lo o si ma dare ni to da so ka ma to ko ma wa yen ni re ka ma bi so ka ma ba ma ni na yen olon na yen adwa ko tin government government to ba wa school ti ba da kan tin government government ya ti ba da kan tin government Tolong ada kita di bawah negara government so orang kau syamun. Mana dunia orang sema, nak terlalu bersolat, so ni wajah dada. Allah Akbar. So awalnya, metode mata nabi dah jadi orang kau dah muslim. Anak di dapat orang syabab, sallallahu alaihi wasallam. Dari sini orang muslim, anak di dapat orang. Sudah anak di mana jadi orang kau tu ni, ada lah pun sama. Oh, nak awak jadi awak tu si dada lor. أنا بسوق الصلاة إنه حديث صحيح يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض من البصر وأحسن من الفرج فمن لم يستطع فعليه بالصوم فإنه له رجاء أو كما قال النبي صلى الله عليه وسلم أنا بني أمي أدى on pa ojo on pa ojo en to ba ti lada alba takalif azawaj to ko da tan ya pa na ba lada so na tara takalif azawaj to ti aman ni kina man se yawo o ba di pilara ma di pale wo ojo te ti si yawo to ri pe ni ke a si yawo ma re jule o fe n to fe no bi ni so yo ma so sabe to ma jure jule no o yan yan ni de se ni e ma se ki e ma ra ma tin so abe yin so adana anabi wa sallallahu alaihi wasallam na hadith ni ke sa dan kana no biya jere do do ta sa sa yawo nan wa do tin yawo ka tele ana ta keji wa do tin yawo ka ta ana ta keji ka ta al ni ji ana ta ka ta wa do ma ta ana ta ke e wa ta ko da da o ti ko la do o ti ni ana ta yawo o je na la wa hadith Kau dah anak di sekolah sana. Oh, dah jauh kan orang. Jadi tu dia aku kecuma wah. Aku kajaran. Kuat tu syawa. Dan syawa awak. Laku laku lah aku punya. Masih kini. Adun lah lah awak. Oh, kuala adu tanda. Oh, kuala kau kini adalah dalo. So, nak tak lagi. Anak dia akan kau kusiram. Sekolah sana. Bukan anak dia akan kau kusiram. Sudah. Todoh semua. Nak tak lagi ada hati dalam lah awak. So, aku kui. Sekarang mbak ada buka. Eno afanisi asinu hadisi ndawo doyi ona ni kan jodo dada kan lo do si bi to da ona ni kan bo ile paje lo da nabi muhammad sallallahu alaihi wasallam ya be ma lo yana ke awon to ni la kai ojo be ni la kai kin ko sa baje ni ke ko baje kin ko da lu sa ni pe ale be ni o ko kilo sura ila ila ba sura ila se ke wa lo a ti ni dunu le nbe So, sebenarnya tu banyak yang masuk ke rumah tu so. Jadi, sudah. Jadi apa tu? Karena tu ada kan orang jauh, kan orang cuba kini. Bukan benda orang jauh kan, sangat top jauh, sangat sekali di kaki tu. Emben mau, ibuan ini benda orang mana pun sudah sunnah. Jadi kalau ni, nak tarik tu ada. Ani ni ada ni dah, apa yang saya sudah sunnah ada mana dia. Bagi orang kena pada orang buat, ada jangan kita lihat orang bawa dah. Jangan fikir sekolah jangan sedih. Allah yang lebih sedih dari. Ina orang jom ikhlas sunnah. Alhamdulillah. Allah kau sama dengan saya. Mau sih kau sih jalan yang kau sih. Ina adalah jalan. so bo se ka na o se nu ola mo se nu nti na ba to me na ba kana o ni pe ade nta ba se so nta ba so lo jola wa ka ma cha lati ma pe to ba je pe ka da da ba ni ade nta wa ni ba da da bi mo se to la tan de lu sallallahu alaihi wasallam wa rajabna ali majmain ba kana na na aisha da na ta ne pare ni so na na aisha na bi fa ni no shaban so sa sari shawwal abi kada lo ile apara so ga fani sin da trasiko tori ya mabi yo lo je da na so da bi da je da ni ndambe ama ba lo tini na so ada do bai ko
1: la ilaha lati ra awon idanileko yi e kan si wa ni moshalashi nuru huda ni fatu akisaya street off omilani road ijesha airways ni lori lagos tabi ki e pe awon ero ibanisoro wa lori
4: 090-2997-0666 tabi 081-512-6370
1: A o si da yin lohun lori ibi ti o ti rira e ma se ra ayederu era yi ti o se ojulowo ti e ba fo oju gan ni ayederu idanileko yi awon ti won se tabi awon ti won ta e kan si wa lori awon ero ibanisoro wa islam dara o si ni lohun to dara
5: alhamdulillahi rabbil alamin adupe fun olorun ba subhanahu wa ta'ala jo tun se ni irorun fun awon pade lati se Abdulwahab Ajia ibi akori siro anabi sallallahu alaihi wasallam igbesi aye anabi sallallahu alaihi wasallam
6: ani gbagbo wipe eniko kan wa ni ati re eko kan abi ikeji ko ninu ohun ti won ti ba wa so ni ale ese ni abeloba ki o tubo se alekun ore fun awon oluko wa ni aye nbi ati ni ojo igbende alqiyama yọlọba ki o tubo je ki ari won pe
7: ani ka gba se to wa leti pe doctor Surajuddin Bilal Al-Asr awon na ni alakoso inayatullahi umra and hajj services eni to ba mana o na lo e ka tele gbogbo awon ta n gbero lati lo si ile mimo fun ise hajj ati umra kaka si doctor Surajuddin Bilal Al-Asr lati ba wa seto irin ajo hajj ati umra a le kan si won ni oju opo
6: 0034-06-5570 kí ọlọ́ọ̀bá kí ó má fi dùn wọ́n ni ayé ń bì àti ilé ọjọ́ ìgbéǹde alkiyama bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ṣe ẹjọ́ olùgbọ́ wa abẹ́lọ́ọ̀bá nínú àánú ẹ gbogbo tí à ń gbọ́ nínú àwọn wá sí wọ̀nyí kí ọlọ́run kí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti máa mú lò ká máa fi ṣe ìwàwù kí a fi ṣe oríire ní ayé ń bì àti ilé ọjọ́ ìgbéǹde alkiyama aláwọ̀ àmì ilé ọmọ ayá yìí mọ̀ tẹ̀hún láwọn òyedòkun náà ló ń dágbére pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí ọgbọ̀n ìṣẹ́jú láti aago mẹ́jọ alẹ́ títí di ìgbà tí a ó fi àdàbá ètò wa rọ̀ lago méjìlá láti ọjọ́ Monday ọjọ́ ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o

lagba ji kirikiri njo se o ma la bu taru ko wale o mo ni pata tin lo tin bo lojo se ni e ka bo pada sori etu adajo mo si asoro mo ye ojo ti ru won ba sonu nse lo ya wa won aso fun yin jejo pe ka tu fi awon akoko kan ka fi mu awon isele mo ni gbagbe ninu itan ere idaraya jake jadu agba laye awa so fun a pe o sese ka ba lotun ba lo si nigba ti o ba fi dose tun bo le ti sojo ni a se bayi a mu awon isele mo ni gbagbe kokan eleyi to waye ninu idije idije awon abeseku bi oju ninu idije ese kikan jake jadu agba laye bakan na latakoso la mu ninu idije bolu alafesegba awon isele eleyi to sele o je wipe mo ni gbagbe ni se ra awon isele yi go ti di to fi je mo ni gbagbe ni wipe ni asiko ti awon idije yi tin lo lowo lowo ina ni awon won ohun ni won gbe mimi ni ifana fashu leyi to tumo si wipe a fe yanana awon abeseku bi oju kaakiri agba laye eleyi to je wipe nigbati won nja lowo lẹnu iṣẹ́ ìrìjú wọn náà lọ́lọ́jọ́ dé bá wọn bákan náà ńlá yànnàná àwọn agbábọ́ọ̀lù ó jẹ́ wípé nígbà táwọn náà ń ṣiṣẹ́ ìrìjú wọn lọ́wọ́ èyí ni òpin dé bá wọn kí tiẹ̀ làwọn àìsàn eléyìí ti ń bá wọn fínra gẹ́gẹ́.

0: come from Europe to represent your father's land. Destination can be changed. Destiny can never be changed.
1: 0704703341. Hello, Ekaleu.
2: Ekaleu,
1: sir. Yes, sir. Uruko yin ati bi e tin pe wa. Ami o e seun o.
2: Eni Olorun pa lati Ikorodu lo so.
1: So, a wa pelu yin.
2: Mo ko salaba pa di program mo a duro sibe.
1: Eya e se
2: mo radio station.
1: Radio 1 yan pe bi e ka Radio Nigeria ni pinle Eko 103.5 FM ibele ngbo.
2: One oh three point five FM.
1: Ọ̀dà ìṣe. Bẹ́ẹ̀ni, láàgó mẹ́wàá àbọ̀ sáàgó méjìlá.
2: Mẹ́wàá àbọ̀.
1: 10:30 to 12. Ẹ ṣeun o. Ẹ ṣeun sá. Ẹ sá. 0704703341. Ẹja wo pe kan. Gbogbo ẹni tí ó bá sì pè wá lẹ́yìn ìpè eléyìí. Ẹ mọ̀ pè wá lẹ́yìn ètò ni. Ẹ lọ ẹ̀ka alẹ́ lápá bí yìí.
3: Ẹ̀ka
1: alẹ́ sá.
3: Láti Korodu ni
1: ẹ̀ka alẹ́ o. Yes, sir.
3: Ọpọlọ yóò ní jọba.
1: Àmì Ọlọ́run.
3: Àmì
1: o, àmì o, àmì o. Àmì o, àmì
3: àtẹ̀yìn.
1: Ẹ ṣe
3: ọmọ ìfẹ́.
1: Àmì, àmì.
3: Àrùn ló ń pè yín láti ṣàwọn.
1: Jọ, ẹ ṣeun o, ẹ ṣe àdúpẹ́, ẹ ṣe àdúpẹ́. Ní láǹfààní àti gbà pé mọ́. Àní láǹfààní àti gbà pé mọ́. Gbogbo ẹni tó bá fẹ́ pè, gbogbo ẹni tó bá fẹ́ pè fún kí n tẹ́ bá fẹ́ bá mi sọ, nọ́mbà yìí ni ẹ máa pè sí. Gbogbo ẹni tó bá fẹ́ pè wá, ohunkóhun tẹ́ bá fẹ́ bá wa sọ, ẹ máa pè sórí 0904-8394. 0904-888-9999. 0904-888-9999. 0904-8394. O ti tan. 0904-8394. O ti jẹnu. E ja mo fi le ise lo lale. Lagbara lowo Olorun Oba mi Edumare. A tu pade lori eto ara gbaunda lojo mejo lase Olorun Oba. E ja mo fi ise lo. Ka dupe lowo Olorun Oba to ja wi ti o je asiwe Oba to ja so ti o je asiso ti o so wa lati oni ti o tu so wa dijo mejo jujo mejo lo. Lagbara lowo Olorun Oba. Eti te fin gbo wa oni di o. Be si ni oni din te nawo le lori. Gbogbo eyin te te atejise si wa nipasẹ text message ati lori WhatsApp oda ja wo bayi the best barber oda imoko yin awon ni Mr. Big Fish. Mr. Big Fish lati Mafoluku. Big Fish lati Mafoluku. E seun mo ri atejise yin bakan na baba wa al imam Samsudin Abdulkarim Opeyemi Aljiwawi aka ohite ko lati ketusa ni nte ko ye o fe ye mi baba wa Abdul Imam Samsudin Abdulkarim Opeyemi to e seun o mo ri atejise yin. Ẹ ṣeun adúpẹ́. Bákan náà àwọn ní àwọn fẹ́ darapọ̀ mọ́ aragbaunda program fans group ọ̀dà àfihìn sí orí ẹ̀ lágbára Ọlọ́run ọ̀dà Adéwálé Ibrahim láti Lagos Island. Àwọn ní ẹkú ètò ẹ ṣeun o. Àwa náà kíyìn o. Mọ́mọ́ wa Esther Michael láti Ìkọ̀tún mo rí àtẹ̀jíṣẹ́ yín. Ẹ ṣeun adúpẹ́. Bákan náà òun ni mo rí àtẹ̀jíṣẹ́ láti ọ̀dọ̀ ìyá wa. Àwọn ní orúkọ àwọn ní Adéjọkẹ́ Murẹ́ni Kejì láti ìlú Ìpòkíá. Ẹsìkò ti Kábíyèsí Onípòkíá tìlú Ìpòkíá tí baba wàjà ní ẹnujọ́ mẹ́ta yìí. oda eja fe ble baun gbogbo awon atejise tin be lodo wa na nu number te mo pe si na ni number won o eja jo soro fun ikede ati polowo oja abi be ba ni kiun te fe ba wa so 0904 80 meta 9 mary 0904 888 9999 0904 80 meta 9 mary eja mo fe yi se lo adupe lowo gbogbo yin o e seun gbogbo yin te pe wa ino ni tan wo yin o lagbara lowo olohun oba gbogbo be se ngbo wa te yin si be lo sose e ni damu eti yin te fi mo gbo ire le fi mo gbo ire loju owo ri ire le mo ri e ni gbo bi o ibi o ni sele eni kokan wa lagbara lowo olohun oba e seun o lo ko olohun oba to tun ba wa se loni bakan na loruko ogiwa oga agba wa ogbeni abiola peters mr perspective emi ndagbere lasale yi ta si ndagbere faye lagbara lowo olohun oba adura mami omo ba logun lo ko mi e mo gbagbe ago meji lati koja iseju kan bayi gbogbo eto wa loni o ti se kini o ti roke ba ago marun abo la pada ta si de ise pada yun laaro ile ti mo bayi na la pada si de ise pada ago mefa ni daji ni atemi ati ago mefa aro oje ile mi ati la tu pade lori eto atupale ninu wero yojojumo lewa ta pe ni nje ti gbo ni kan ni wa yi na ni o e mo gbe po nbe e ba kan ti yi bayi e kan tan bayi ni yo ba bo soju e 103.5 fm radio 1 Eka Radio Nigeria ni pinle Eko 103.5 FM. Nani egbe si. Adura mami yon balogun lo ko mi. Adaba nan le ye nyan mami si. Kama fe yi she lo la le yi. Ate mi ati yin. A ni damu. Onwa yon lasun. Oko kan la je. Pade wa. Odi wo. Bi o joro. Iri o.